FM 92.9 àwọn sáàmù tó yẹ kí èèyàn máa kà láàárọ̀ kùtùkùtù kí èèyàn tó lọ síbi ọjà èèyàn náà leléyìí kí èèyàn tó lọ síbi iṣẹ́ owó àti ibi òwò ẹ̀ kí owó kó lè máa wọlé lọ́tùn lósì àpamọ́wọ́ owó àtàjèrè fún gbogbo oníṣòwò gbogbo ẹ̀yìn oníṣòwò ẹ̀ rí ṣe lónìí ẹ̀ rí ṣe lágbára ọlọ́run ẹ̀ nípa owó ẹjọ́ gbogbo iṣẹ́ ìjọba ọkọ̀ bá àdá ọba òní ṣáwa lẹ́sẹ̀ ní báyìí à ń kọjá lọ sí orí ètò wa ètò yín bójú ọjọ́ ṣeré pẹ̀lú olúmídé ọ̀làlérè

0: láàárọ̀ yóò mo kálára mo kájẹrò mo kí ọwọ́ ràn gún àga ìmọ̀ta èdè ajífọwọ́ lábàjẹ́ tètè ọ̀rọ̀ àgbà tún dé ètò tíléṣẹ́ MTN Nigeria tí wọ́n ṣe onígbọ̀wọ́ rẹ̀ tí wọ́n ní kájọ mọ́ bu omi ọgbọ́n mu Abdulrazak Abdul Gani Mr. GRA ló kọ́ mi.
1: Ẹ jẹ́ àgbéyẹ̀wò.
0: Wọ́n ní kò mú kan, àlá kan, àfojúsùn kan. Ìkan nínú àwọn àdámọ̀ rẹ ṣùgbọ́n ìjàkùmọ̀ rẹ kìí ṣẹran ọdún kan alákitiyan tó lè ṣe tìǹtọ̀ ń lo jẹ́ ẹnìkan ṣoṣo bí ẹgbẹ̀rún èèyàn wọ́n ní tòsí nìkan òní gbogbo ọ̀nà ló gbà mí ó kìí ṣe òpè gbogbo ẹ̀ ló yẹ yékè ọmọ ọ̀lẹ́nìkan láàyè ògbà bí ìgbé ayé tó nítumọ̀ limit 100 MTN Iléeṣẹ́ MTN adúpẹ́ o yóò mọ ju yín ṣe. Lónìí ibo la ń lọ àwọn àgbà pébiríkó tó pébiríkòtò wọ́n ní igbó sùúrù tó bá ní sùúrù ìní di agejù ńlá ojo sùúrù eléyìí tí ò bá rọ̀ pẹ̀lú sùúrù níwọ̀ àgbàrá àgbàrá ńlá. Tara ye fi wa mo pariwo wipe ose nla leji se fun won se buku lo ye ko jo je ai fi suru re ro ni yo fi ro ti o wa fe di asore gbabi mo ni suru ta ba jari oro ti ta fi suru salaye oro faraye o se se kara ye o dalare lebi ai ni suru a si mo mu ni siwawu se eni ti ko ye ke eyan binu si olohun o ni je ko ba olore re ja mo ni suru suru uroko yawo fi dari ile tile o fi to tile o fi gun suru ni yawo fi pe lodi oko re tirun dudu ti yo pada di fofun omo se ti o ba ti le ni suru ati doga re yo le suru ta wa so yi o peka o le je suru nipa wipe ita n gbiyanju lati ni ti o ti teni lowo o le je suru nipa wipe ibasepo pelu awon eyan wipe bi won ba se n to dun wa ka jinnu fun won be lo si le je suru nipa nkan mi suru nipa eto gbesi aye eni a fe do lori re a fe debi ogo o la so loni eyi olomu mi ran ti ita tenu denu kan eleebo amo peru tan be ni didactic story bi o ti sele nle aye sugbon lati fi kora wa leko ni etanaki ti won tun pe ni elegbede be ba wo irisi inaki oju re fe joju eyan ijide re fe jote eyan gege bi won se so ninu weta won ni inaki leledumare ni nse eda re lowo inu lori ba deda wuke ohun a ma yoju wa awon ma dari hun nibi ti won tin yo ti won tin donu lati agbede meji aye ohun orun ohun asimo ri won ni ile aye ko ba wo ohun na ko ohun na ko dabi iru won ladeda tin seda re ni ko si wahala o bo ba fe be yo ri be sugbon ogbodo ni suru o fojo meje ki lo wa sele sina kan ala kan afojusun kan ike ninu awon adamo re sugbon ijakumo re ki seran odun kan alakitiyan to le se tinto n lo je enikan soso bi egberun eyan won ni tosi nikan oni gbogbo ona lo gba mi o ki se ope gbogbo e lo ye yeke omo olenikan laye ogba bi igbe aye to nitumo limit 100 MTN ileise MTN Nigeria mo so nugbo wo eto yi oro agba e pade wa lori awon ate ayelujara wa Instagram oro agba 247 TikTok oro.agba 82 Facebook oro agba back na lori YouTube wa Mr. GRA TV e subscribe e like ke mo wo gbo nti lo nbe Abdulrazak Abdul Gani Mr. GRA loko mi Iléeṣẹ́ MTN Nigeria lókè lókè ńlá bọ́ ṣùpá ọwọ́ ọmọdé ọwọ́ àgbà kan kì í tó lókè lẹ́ẹ̀mọ lọ ẹ̀kú kalẹ̀.

92.9 on the FM. Oh, Gendy Bobon FM 92.9.

Abeba 92.9 Bond FM.

Abueba 92.9 Bond FM. Oh, Gendi Bobon FM 92.9 Akanchawa.

0: Abeba 92.9 Bond FM. Ogeni Bobon FM 92.9 Akanchawa.
1: Hapo ya na 92.9 Bond FM.

Abariba 92.9 Bond FM. Oh, Gendi Bond FM 92.9 Akanchawa.

Allah ji kan kura na jafaru kura na huruci

Thank you.

Yeah, boy.

oni mimo ayo, oni gbagbo ayo, emi ayo, emi ajo.

queen of Sheba, Joseph. I had a good day. Oh, boy, they're cool.

Ekule, ẹ̀yin olùgbọ́wà lórí ìkànnì Bond FM 92.9. Ẹkú àbọ̀ sórí ètò wa wákàtí ìdáàbòbò àdúgbò. Ètò tí a fi ń pèsè ìmọ̀ lórí ìdáàbòbò àdúgbò àti ẹ̀mí ohun dúkìá ará ìlú. Ní àkókò díẹ̀ sẹ́yìn ni àwọn onímọ̀ ìjìnlẹ̀ nípa bójú ọjọ́ ṣe máa ń rí ṣe ìkìlọ̀ nípa ẹ̀kún omi tó ń bọ̀ nítorí ìdí èyí ni àwa ọmọ ẹgbẹ́ alágbélébù pupa ti orílẹ̀-èdè Nàìjíríà ní ẹ̀ka ìlú Èkó ṣe gbé ètò yìí kalẹ̀ pẹ̀lú ìrànlọ́wọ́ ẹgbẹ́ alágbélébù pupa ti orílẹ̀-èdè gbogbo lágbàáyé tí a mọ̀ sí International Federation of Red Cross and Red Crescent Societies. Ní ìbámu pẹ̀lú ìkìlọ̀ yìí àti àsọtẹ́lẹ̀ ojú ọjọ́ láti ọ̀dọ̀ àwọn onímọ̀ ìjìnlẹ̀ tó

0: ojú ọjọ́ ó ṣe pàtàkì fún wa àti fún àwọn ará ìlú láti má ṣe dúró de ìgbà tí omi bá ti wọ ilé wa nítorí náà ni a ṣe gbé ètò yìí kalẹ̀ gbogbo wa la mọ̀ wípé òjò àrọ̀dá jàǹbá ló máa ń fà fún wa ètò yìí wà láti jíròrò lórí àwọn ohun tí ó yẹ kí a ṣe àti àwọn ohun tí ò tọ́ fún wa gẹ́gẹ́ bí ará ìlú láti ṣe nígbà tí ẹ̀kún omi yìí bá dé lẹ́ẹ̀kan sí ètò yìí ni wákàtí ìdáàbòbò àdúgbò lórí ìkànnì bond fm 92.9 láti bá wa jíròrò mo ní àwọn ọmọ ẹgbẹ́ alágbélébù pupa pẹ̀lú mi ní ọ̀tún mi ni ọ̀gbẹ́ni ọlárẹwájú kazeem ẹ káàbọ̀ sórí ètò yìí bákan náà ni alájà wa wà níbí yìí ìyá ààfin adélẹ́kọ̀ rabiat ẹ káàbọ̀ sórí ètò yìí
1: ẹ ṣeun olótùú
0: ẹ̀yin ará ilé gbogbo wa la mọ̀ wípé òjò àrọ̀dá ó máa ń fa ewu àti jàǹbá fún wa ṣùgbọ́n kí eléyìí má bàa ṣẹlẹ̀ ni a ṣe mú ètò yìí wá síwájú yín báyìí a ó máa bèèrè àwọn ìbéèrè kọ̀ọ̀kan tí àwọn tí ó wà ní ìkàlẹ̀ pẹ̀lú mi yóò sì máa bá wa tanná sí ẹ máa bá wa ká lọ ọ̀gbẹ́ni kazeem ẹ jọ̀wọ́ kí ni ìkún omi gan-an.
2: ẹ ṣeun olótùú ní ráńpẹ́ ìkún omi jẹ́ ìgbà tí omi bá pọ̀ ju agbègbè kan lọ nípasẹ̀ tójò bá bẹ̀rẹ̀ sí ní rọ̀ tàbí tí àwọn kòtò ìdaminù wa tó bá bẹ̀rẹ̀ sí ní kún tójò bá rọ̀ tó kọjá nǹkan tí àdúgbò tàbí agbègbè kan lè gbà lẹ́ẹ̀kan náà a wá dín pé omi bẹ̀rẹ̀ sí ní yálé àgbàrá ń ya ṣọ́ọ̀bù so nǹkan tá ń pè gan ní ẹ̀kún omi nìyẹn ní ráńpẹ́.
0: ẹ ṣeun púpọ̀ ìyá ààfin adẹ́lẹ́kàn ẹ jọ̀wọ́ kí ni àwọn ohun tó máa ń fa ìkún omi pàápàá ní ìlú Èkó.
1: ẹ ṣeun olótùú ọ̀pọ̀ ohun ló lè fa ìkún omi ní ìlú Èkó pàápàá kò ń ṣe ìlú Èkó nìkan níbikíbi ni tí òjò bá rọ̀ gan fún àkókò tó bá pẹ́ tí omi náà pọ̀ ó lè fa ìkún omi sí agbègbè tí odò náà tí ó bá kún tí omi inú ẹ̀ tó wọnú agbègbè lọ tí ò síbi tó máa gbà kọjá agbègbè tó bá ti kún jù tí omi ń wọ inú ilé tó ń ba oríṣiríṣi nǹkan jẹ́ ó lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ náà tí a bá ń ju ìdọ̀tí sínú kòtò ìdaminù bóyá gọ́tà tó wà níwájú ilé wa ni o tàbí kànáà tó wà ládùúgbò wa tá a bá ń da ìdọ̀tí sínú ẹ̀ ó lè fa ìkún omi tí a bá ń kọ́ ilé sí àwọn ọ̀nà tó yẹ kí omi gbà kọjá èyí tí àwọn olóyìnbó ń pè ní drainage tá a bá ń kọ́lé ta fi ń dí àwọn drainage yìí ó lè fa kí ìkún omi kó wọ àdúgbò oríṣiríṣi nǹkan ni ó lè fà àwọn olóyìnbó náà ń pè kan ní climate change èyí tí àwọn yorùbá ń pè ní ìyípadà ojú ọjọ́ òun náà lè fa ìkún omi mi ò lè sọ jù báyìí lọ lọ́sàn-án. ẹ ṣeun.
0: ẹ ṣeun púpọ̀ ìyá ààfin adẹ́lẹ́kọ̀ ẹ jọ̀wọ́ ọ̀gbẹ́ni kazeem àwọn ènìyàn kan máa ń sọ pé omi kọ́ ni kò burú ṣé gbogbo ìkún omi ló léwu.
2: bẹ́ẹ̀ ni olótùú ìkún omi máa ń mú ewu dání pàápàá jùlọ nígbà míì tẹ̀mọ́ pé ìkún omi bá wà omi tó bá dàbí pé ó kéré gan ẹ̀lẹ́mọ́ ó lè jẹ̀ ọkọ̀ lè rì síbẹ̀ àgbàrá ó máa ń wá pẹ̀lú àgbàrá tó pọ̀ àgbàrá yìí dẹ̀ ni ìgbà míì ó lè ba ilé jẹ́ ó lè ba ojú títì jẹ́ èèyàn kan lè kó sínú ẹ̀ kó ṣèṣe nítorí náà a gbọ́dọ̀ fojú kékeré wo ìkún omi àwọn èèyàn míì tẹ̀ máa ń ṣe àfojúdi wọ́n á fẹ́ wa ọkọ̀ wọnú ìkún omi tàbí tó fẹ́ sáré kọjá omi yẹn lè gbé wọn lọ tàbí kókó wọnú ọkọ̀ náà nípa ìdí èyí a gbọ́dọ̀ fi ojú kékeré wo ìkún omi lóòótọ́ ni omi ni.
0: ẹ ṣeun púpọ̀ ẹ̀yin èèyàn wa nílé ẹ ṣé tẹ̀ ń bá wa ká lọ láìpẹ́ a ó ṣí ojú òpó sílẹ̀ fún yín lati le raye pe wole ki e le bere awon ibere yin tabi eni ohun kan tabi omiran to da bi edun okan fun yin lati so iye afin adenekan e jowo ni awon ojo woni a n gba awon ikilo nipa ewu ikun omi kini ikilo be tumo si fun awa ara ilu
1: e se won lotun awon ikilo yi tumo si pe ani lati sora ki a mura sile ki ewu yi to de ki se pe gbogbo ibi ni omi ma kun o sugbon awon agbegbe kan o ni awon bi to ga nibe ti omi o ni kun awon bi mi wa to je wi pe omi ma kun sibe nitori pe won wa ni owo isale o tumo si pe gbogbo won agboda temi gan papa agbodo teti si ikilo ikun omi nitori pe o se koko nitori o le la emi lo
0: o le la emi lo bi o ti e wa la emi lo o le mu jamba papa de si dukia wa eyi ti a ti fi ojo ori pupo kojo eyin ara ile se n ba wa ka lo kini eniyan gbodo se nigbati ikilo bayi ba n jade e jowo ogbeni kazim e ba wa dasi
2: e se won lotu ni idi ta fi n se awon ikilo yi na ni pe a fe ki awon eyan duro titi ti omi o fi wole ko to gbaradi fun ekun omi so awon kan ta le gbianju lati se akoko nbe na ni pe ka ma teti si awon ikilo bayi nipa igba ti ekun omi ba nbo ati pe igba ta ba ri pe oju ojo ti n yato ojo ti bere si ni ro ani lati ma mura ki ekun omi to de a de yin lati tun mo ibi ta le sa lo abi ka le ko lo ta ba ri pe omi yen ti n kun koja nkan ti adugbo wa le gba to di pe a ma mu alese debi idi abi debi orokun wa o ye ka ti mo ibo ni a le duro si a de tun ni lati daabo bo awon omo wa paapa awon omo koko koda awon agbalagba gan awon to ti dagba to ye pe won leyan to n toju won nile o ma n je ewu fun won ti ekun mi ba de won nile sajade tabi ko kuro nibi ti omi e ba wa a de ni lati yera fun lilo oko nigba ta ba ri pe ekun omi ti de paapa tori pe oko yen le ri sinu omi a de ni mo pato ti bi ko to se jin si nitori omi ati se ibamu pelu ko to idaminu so ani lati gbaradi ati atule awon kan ta tun le fo ka se na ni pe ka wo ibi ta le ko awon dukia wa si ninu le debi pe tekun mi ba de ko ni baje tabi ko ba awon kan ini wa jenu ile a le gbe won soke kuro nibi ti omi le ti baje e so won lotu
0: e seun pupo oga wa number ti a o ma pe wa si ni 070 6316 1916 070 6316 1916 to ba ya a o se oju opo sugbon ki a to ma tesiwaju e je ka lo soke lohun.

0: ìdí tí ìtọ́jú àyíká wa ṣe pàtàkì ni kí ìlera tó péye lè wà fọ́nrán ìlú a sì lè dẹ́kun ìtànkálẹ̀ àrùn tí a bá bójútó ìtọ́jú àyíká wa agbègbè tó bá kún fún ẹ̀gbin àti ìdọ̀tí àwọn kòkòrò àti àrùn yòókù tí a ò lè fojúrí lè ti bẹ̀ wọ ara èèyàn kí a rí pé a tọ́jú àwọn kòtò ìdaminú wa tó lè di omi lọ́wọ́ láti gbà kọjá lásìkò òjò ká tẹ̀lé àṣẹ ìjọba lórí ìtọ́jú àyíká wa ká dẹ́kun gbígbé ìdọ̀tí fún àwọn ọlọ́mọ láńké ká yé da ìdọ̀tí wa síbi tí kò tọ́ ìmọ́tótó ló borí àrùn mọ́lẹ̀ bóyá ṣe ń borí ooru àrùn ìwọ̀sí sínú ìgbìnlẹ̀ wa iná ló ń wọṣọ onídà ìtọ́jú àyíká wa ojúṣe gbogbo wa ni iléeṣẹ́ Born 92.9 FM ló mú kéde yìí wá ṣé tí gbọ̀yìn.
1: Ẹ káàbọ̀ padà sórí ètò ìdáàbòbò àdúgbò ìdáàbòbò ara ẹni àti ìdáàbòbò dúkìá wa. Láì fọ̀rọ̀ láì ṣe àní-àní a mọ̀ wípé ẹgbẹ́ alágbélébùú pupa wọ́n ní iṣẹ́ ribiribi tí wọ́n ń ṣe láàrin àwùjọ ṣùgbọ́n àwọn kan wá ní àwọn ọmọ ẹgbẹ́ alágbélébùú pupa. Ẹ jọ̀wọ́ ìyá àfin Adẹ́nẹ́kàn kí ni ẹgbẹ́ alágbélébùú pupa ń ṣe nípa ewu ìkún omi ní àyíká wa.
2: Ẹ ṣeun olótùn ẹgbẹ́ alágbélébùú pupa èyí tí ó ń ṣe Red Cross ẹ̀ka ìpínlẹ̀ Èkó ń ṣe àwọn iṣẹ́ tó dá lórí ìkìlọ̀ ìmúrasílẹ̀ àti ìgbésẹ̀ ní kíá èyí tá ń pè ní early warning àti early action. À ń ṣiṣẹ́ láti jẹ́ kí àwọn ènìyàn mọ ewu tó ń bọ̀ ohun tí wọ́n lè ṣe kí ewu yìí tó ṣẹlẹ̀ àti bí wọ́n ṣe lè dáàbòbò ara wọn àti àwọn ìdílé wọn dúkìá lóríṣiríṣi nǹkan tí wọ́n lè dáàbòbò. A tún ń ṣiṣẹ́ pẹ̀lú àwọn aláṣẹ àti àwọn alákòóso ìjọba tó yẹ láti jẹ́ kí ìmọ̀ àti ìkìlọ̀ dé ọ̀dọ̀ àwọn agbègbè tí ewu tó ní ewu tàbí tó lè ní ewu. Àwọn alákòóso bíi Làsẹ́mà bíi àwọn NEMA NIMET LOMA àti pàápàá jùlọ àwọn Lagos State Ministry of Environment and Water Resources Office of Drainage Service àwọn là ń bá ṣiṣẹ́. Ẹ ṣeun olótùn.
1: Ẹ ṣeun púpọ̀. Ní àfikún sí ìbéèrè yẹn a gbọ́ pé ẹ̀yin ọmọ ẹgbẹ́ alágbélébùú pupa ẹ lọ sí ìjọba ìbílẹ̀ mainland àti ìjọba ìbílẹ̀ etí ọ̀sà lónìí láti lọ bá wọn ṣe ètò gbálégbàta àwọn kan sì darapọ̀ mọ́ yín tí wọ́n ṣe ti ìjọba. Ẹ jọ̀wọ́ kí ni ìbáṣepọ̀ tó wà láàrin ẹ̀yin àti Ministry of the Environment and Water Resources Office of the Drainage Services Ọ̀gbẹ́ni Kazim.
3: Ẹ ṣeun olótùú. Ìbáṣepọ̀ wa lọ jántìrẹ ó lọ lọ́nà oríṣiríṣi àmọ́ eléyìí tó ṣe pàtàkì jù ńbẹ̀ náà ni pé nípa ìkún omi Ministry of Water Resources Office of Drainage Services àwọn gangan ló ń ṣe àkóso gbogbo àwọn kòtò ìdaminù tó wà ní Èkó pàápàá jùlọ àwọn ibi tá a lọlé ní etí ọ̀sà àti mainland local government a rí ń pé àwọn àdúgbò kan wà ń bẹ̀ tí àwọn kòtò ìdaminù wọn ti dí àṣepọ̀ wa pẹ̀lú ìjọba náà ló mú kí a pe àwọn Ministry of Water Resources àti Office of Drainage Service pé kájọ ṣe àkóso gbálégbàtà yìí ká pe àwọn èèyàn ṣàkíyèsí pé àwọn ibi tí kòtò ìdaminù wọn ti kún kí ni ìdí tó yẹ kó fi kó àti pé tó bá rí wa tájọ ṣe ó máa mọ́ wọn lára láti máa kó gbogbo àwọn kòtò ìdaminù láti dẹ́kun ìkún omi nílùú wọn. Ẹ ṣeun olótùn.
1: Ẹ̀yin aráalé ẹ lè pè wá sórí nọ́mbà yìí 070-6316-1916. Hello. Bẹ́ẹ̀ni.
4: Okay.
1: Gbogbo ijọba ibile Eko ni a ni eka si. Ami eseun sir. Eseun sir. Ese te pe o. So, yafin kini awon ara ilu funra awon le se ki ikun omi o to de.
2: Se won lotun ohun pupo ni awon ara ilu le se ki ikun mi to de won le mu mo awon ibi ti won le sasi ti ikun mi ba de bi awon ibi to je wi pe ibi ti o ga die ni adugbo ti won le sasi o ye ki won ti mo awon ibi yi siwaju ki ekun mi to de ki won si si awon koto idaminu won ti o ba ti di.
1: Hello.
4: Hello.
1: Ekurale o.
4: Ekurale o.
1: Yes sir. Yes ma.
4: Nede me ki awon egbe alejele popo pa ni.
1: E jo won ki loruko yin ibole tin pe wa. Hello. Paul James.
4: Yes.
1: Okay. Ṣeun pupo ogbeni James te ba tete si ohun ti a so tele e ri pe arabirin Adenekan ati ogbeni Kazim won ti fi ye wa pe ibasepo to dan mama wa laarin awa ati awon alakoso ijoba awon te fi te so ya a fi ranse si awon loma awon lo den tete si eto yi o da mi loju pe won tete si eto yi won ti gbo pe e pe lati lu aboru pe idoti ma n to osu meta ki won to wa ko atunse yo wa laipe. Yes sir.
2: Gege bi mo se n so lo awon ara ilu ohun pupo ni won le se.
1: Hello. Ẹ ká sọ sá. Fatai láti yànà pàjá.
4: I would go back to you.
1: ẹ ṣeun sà ìjọba ti gbọ́ yín bẹ́ẹ̀ yẹn.
2: Gẹ́gẹ́ bí mo ṣe ń sọ lọ, ó ní kí ni àwọn ará ìlú lè ṣe kí ìkún omi tó ṣẹlẹ̀. Mo ní oríṣiríṣi nǹkan ni a lè ṣe kí ìkún omi tó ṣẹlẹ̀, nítorí pé a ti gbọ́ pé ìkún omi fẹ́ dé àwọn kòtò dáminù tó wà níwájú ilé wa tàbí agbègbè wa. Kí a make sure pé a ṣí gbogbo èyí tó bá ti dí níbẹ̀, ká a ṣí kí gbogbo ẹ máa ṣàn dáadáa, nítorí tí omi ìbá dé kí ó lè rí ibi tí ó máa gbà kọjá.
1: Hello. Ẹ kúrò lẹ́ o.
5: Orúkọ mi ni Mubarak Oyedo láti Ṣàṣà.
1: Láti Ṣàṣà.
5: Ẹ jẹ́ ọmọ jẹ́ àwọn ìrànlọ́wọ́.
3: Ẹ kúrò níbi rédíò yín.
1: Ẹ jẹ́ bára sún díẹ̀ kúrò níbi rédíò yín.
5: Ẹ jẹ́ ọmọ jẹ́ àwọn ìrànlọ́wọ́ pàpà látọ̀dọ̀ ìjọba tàbí bẹ́ẹ̀ mọ́
3: ìbéèrè yìí òye wa ṣe ẹ lè tún béèrè.
1: Wọ́n ní ṣé ẹ ń rí ìrànlọ́wọ́ gbà lọ́wọ́ ìjọba tàbí ìjọba ń sanwó oṣù fún?
3: Tọ́ ní ìdáhùn sí ìbéèrè yìí, a máa ń bá àwọn ìjọba ṣe àṣepọ̀ tó dánmọ́rán. Nínú àwọn àṣepọ̀ wa dẹ̀ ní a máa ń rọra lọ́wọ́ ní oríṣiríṣi ọ̀nà. A ti sọ díẹ̀ nú àwọn ta ṣe máa ń bára wa ṣe ìkọ́nú ẹ̀ náà ní ilé ta ń ṣe báyìí. Ẹ máa rí pé àwọn ibi ta ń lọ àdá lọ à ń lọ pẹ̀lú ìjọba náà ni. Àwọn alákòóso tó wà nídìí ẹ̀ bíi LASEMA, bíi NIMET, bíi Ministry of Water Resources àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ìyẹn ní láti fi ṣe àṣeyàn pé Red Cross ò dá ṣe, à ń ṣe pẹ̀lú ìjọba náà ni. Àwọn náà dẹ̀ ń ràn wá lọ́wọ́ ní ibi tí ó ti yẹ. Ẹ ṣeun gan.
1: Ẹ ọ̀gbẹ́ni Kazeem, ká tún máa lọ. Ẹ jọ̀wọ́, kí ló dé tí ẹ̀yin ẹgbẹ́ alágbélébù pupa fi lo rédíò láti bá àwọn ènìyàn wa sọ̀rọ̀?
3: Ìdí tá a fi ń lo rédíò náà ju pé rédíò jẹ́ ọ̀nà tí ó rọrùn láti bá ọ̀pọ̀ ènìyàn sọ̀rọ̀ lẹ́ẹ̀kan náà. Àti pé nípasẹ̀ rédíò, a rí pé nílùú Èkó ní pàtó àwọn èèyàn máa ń tẹ́tí sí rédíò dáadáa. A dẹ̀ rí pé ọ̀nà tó yá láti bá ọ̀pọ̀ èèyàn sọ̀rọ̀ ni. Òun náà la fi wò ó pé ká má kàn ṣe ìkéde yìí ní ojúlé sójúlé, ká bọ́ sórí rédíò náà kí àwọn ọ̀pọ̀ ènìyàn lè gbọ́ nípa kí ni àwọn nǹkan tá máa ṣe tí ẹ̀kún omi bá ń bọ̀. Òun ni a fi wá sí orí rédíò. Ẹ ṣeun olótùn.
1: Ẹ ṣeun ọ̀gbẹ́ni Kazeem.
6: Tírígbòsà.

ìdí tí ìtọ́jú àyíká wọn ṣiṣẹ́ pàtàkì ni kí ìlera tó péye lè wà fọ́nrán ìlú a sì lè dẹ́kun ìtànkálẹ̀ àrùn tí a bá bójú tó ìtọ́jú àyíká wa agbègbè tó bá kún fún ẹ̀gbẹ́ àti ìdọ̀tí àwọn kòkòrò àti àrùn yòókù tí a ò lè fojú rí lè ti bẹ̀ wọ ara èèyàn kí a rí pé a tọ́jú àwọn kòtò ìdaminú wa tó lè di omi lọ́wọ́ láti gbà kọjá lásìkò òjò ká tẹ̀lé àṣẹ ìjọba lórí ìtọ́jú àyíká wa ká dẹ́kun gbígbé ìdọ̀tí fún àwọn ọlọ́mọ láńké ká yé da ìdọ̀tí wa síbi tí kò tọ́ ìmọ́tótó ló borí àrùn mọ́lẹ̀ bóyá ṣe ń borí ooru àrùn ìwọ̀sí sínú ìgbìnlà wa iná ló ń wọṣọ onídà ìtọ́jú àyíká wa ojúṣe gbogbo wa ni iléeṣẹ́ bon 92.9 fm ló mú kéde yìí wá sétí ìgbọ̀yìn.

0: from 1,500 naira. Now available at 7 Mobil filling stations, including Mobil Road Apapa, Wilma Road Kirikiri, Festac 23 Road, Festac Festgate, Jakande Lekki, Abuleba, and Ogba. WhatsApp us on 0704-100-4777.
1: Kí ni àwa ìdáwà ṣe nílé ayé? Níbo la ti wá tí a bá fi ayé sílẹ̀? Níbo la ń lọ? Ọ̀nà wo ni a fi ń gbà sin ẹlẹ́dàá tó dá wa sáyé? Kí ni àwọn òfin tí ẹlẹ́dàá fi ń ṣàkóso ọ̀run òun ayé? Ta ní jẹ́ ọmọ Ọlọ́run? Ta ní jẹ́ ọmọ ènìyàn? Ẹ pàdé wa lórí ètò ọgbọ́n Olúwa káyéso, níbi tí a ti ń yànnàná ọ̀rọ̀ nínú ìmọ́lẹ̀ òtítọ́, ìfiránṣẹ́ Gráàlì láti ọwọ́ Abdulrasheen. Lórí ìkànnì yìí tí yóò máa wáyé ní gbogbo ọjọ́rú Wednesday láti agogo 10:00 àṣálẹ́ títí di 11:00. Àǹfààní wà láti bèèrè ìbéèrè nípa iyì àti ìṣẹ̀dá. Ẹ má gbàgbé, ọgbọ́n Olúwa káyéso, 10:00 àṣálẹ́ títí di 11:00 lórí ìkànnì Bond FM 92.9 ní gbogbo ọjọ́rú Wednesday láti 10:00 àṣálẹ́ títí di 11:00. Ẹ kú ìkàlẹ̀ o.
2: Ǹjẹ́ irúfẹ́ àìsàn kan ń bẹ bí tó ń dà yín láàmú? Tó bá rí bẹ́ẹ̀, ìròyìn ayọ̀ kan rèé fún yín. Ìyẹn nípa ilé ìwòsàn kan tó yà lára ọ̀tọ̀, IA&S National Medicare International Limited, lábẹ́ àkóso Dr. Idris Ajibade PhD, tí wọ́n tún jẹ́ olùdásílẹ̀ ilé ìwòsàn IA&S yìí. Oríṣiríṣi àìsàn ara ni wọ́n ń tọ́jú pẹ̀lú ìmọ̀ ìjìnlẹ̀ tí ò mú oògùn lílò dání rárá, ìyẹn non-medication therapy, gẹ́gẹ́ bí Chinese acupuncture tó jẹ́ ìlànà ìtọ́jú tí àwọn China tí wọ́n ń lò lórílẹ̀-èdè China tí wọ́n fi máa ń tọ́jú oríṣiríṣi àìsàn lọ́dọ̀ wọn. Bẹ́ẹ̀ ni wọ́n tún máa ń lo àwọn ìlànà ìtọ́jú mìíràn bí cupping, ìjàmà, physiotherapy, heat therapy àtàwọn machines lóríṣiríṣi tí wọ́n fi ń ṣe ìwòsàn ara. Bẹ́ẹ̀ náà ni àyẹ̀wò gbogbo ara láti irun orí títí dé èékánná ẹsẹ̀ ògbẹ́yìn àtàwọn ọ̀nà ìtọ́jú mẹ́rẹ̀ẹ̀rin mìíràn. Nǹkan tẹ̀ ń wá lọ sí Sokoto àti ọ̀nà jíjìn lókè òkun lọ́hùn òun gan rèé lápò Ṣòkò tó yín o, ìyẹn ní Bílábúlé Ẹ̀gbá ní True Test Medical Diagnosis Building lẹ́gbẹ̀ẹ́ Jendor U-turn bus stop Abúlé Ẹ̀gbá Lagos. Ẹ lè pè tàbí kí ẹ WhatsApp wọn lórí 0803-869-0104 lẹ́ẹ̀kan sí 0803-869-0104. Ẹ̀ka ilé ìwòsàn wọn wà nílùú Ìkòròdú ní No. 2 Daniel Sunmoni Street off High School Road, Sabo, Ìkòròdú, Lagos. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tàbí WhatsApp wọn ní 0816-585-8582 lẹ́ẹ̀kan sí 0816-585-8582. A kì í gbókèrè ìkámọ dídùn ọbẹ̀. Ẹ̀yin náà ẹ darapọ̀ mọ́ ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn èèyàn tí wọ́n ti ní àlàáfíà láti ilé ìwòsàn IA&S National Medicare International Limited. Ìjáfara léwu, a máa retí yín.
1: Kí ni àwa ìdáwà ṣe nílé ayé? Níbo la ti wá tí a bá fi ayé sílẹ̀? Níbo la ń lọ? Ọ̀nà wo ni a fi ń gbà sin ẹlẹ́dàá tó dá wa sáyé? Kí ni àwọn òfin tí ẹlẹ́dàá fi ń ṣàkóso ọ̀run òun ayé? Ta ní jẹ́ ọmọ Ọlọ́run? Ta ní jẹ́ ọmọ ènìyàn? Ẹ pàdé wa lórí ètò ọgbọ́n Olúwa káyéso, níbi tí a ti ń yànnàná ọ̀rọ̀ nínú ìmọ́lẹ̀ òtítọ́, ìfiránṣẹ́ Gráàlì láti ọwọ́ Abdulrasheen. Lórí ìkànnì yìí tí yóò máa wáyé ní gbogbo ọjọ́rú Wednesday láti 10:00 àṣálẹ́ títí di 11:00. Àǹfààní wà láti bèèrè ìbéèrè nípa iyì àti ìṣẹ̀dá. Ẹ má gbàgbé, ọgbọ́n Olúwa káyéso, 10:00 àṣálẹ́ títí di 11:00 lórí ìkànnì Bond FM 92.9 ní gbogbo ọjọ́rú Wednesday láti 10:00 àṣálẹ́ títí di 11:00. Ẹ kú ìkàlẹ̀ o.
3: Matires yi o le wole ku le wo
4: kilo de ton tiraka tori ko fe gbe matires koja nje o mo pe o le sunrun to dara lori matires to wa ninu apoti
3: duro apotekere yi je matires to kun looto
4: be ni matires restorer ati compressor lati le se vitafoam ni
3: ha o mo nfe si o n tobi si looto o
4: looto ni itura nla ninu apoti kekere kan o rorun lati gbe o se gbe koja lenu lekun toro lai si wahala ninu
3: o si ri bi ere wi pe o duro daada looto koja o rorun daada
4: be ni pelu matires restorer ati compressor sunrun itura pelu idera matires vitafoam ninu apoti itunu irorun ati iniye lori gbogbo re ninu apoti kan vitafoam ona igbesi aye to dara.
5: Are you planning to relocate abroad and seeking expert advice and guidance? Have you applied for a visa and been denied? Here is good news. Join Dr. Prince Jewel on Immigration Clinic every Monday from 8:45 a.m. to 9 a.m. on Metro 97.7 FM Lagos. Immigration Clinic is designed to educate you on how to successfully apply for a visa, how to appeal a decision of visa refusal, how to apply for permanent residence, how to relocate abroad with a zero deposit and loss more. For more inquiries, call WhatsApp on 0916-000-5014 or 0802-055-0410. Email askme@thetravellegal.com. Immigration Clinic is powered by Travel Legal International.
1: Kini awa idawa se ni ile aye nibo la ti wa ti aba fi aye sile nibo la nlo ona wo ni a fin gba sin eleda to da wa saye kini awon ofin ti eleda fin sakoso orun orun aye tani je omo olorun tani je omo eniyan e pade wa lori eto ogbon oluwa kayeso nibi ti ati yan na oro ninu imole otito ifiranse gradly lati owo abdrushin lori ikanni yi ti yo ma waye ni gbogbo ojoru Wednesday lati agugu mewa abo asale ti si di agugu mokola anfani wa lati bere ibere nipa iye ati iseda e ma gbagbe ogbon oluwa kayeso agugu mewa abo asale ti si di agugu mokola lori ikanni bond fm 92.9 ni gbogbo ojoru Wednesday lati agugu mewa abo asale ti si di agugu mokola e ku ikale o

0: is a go. Ẹ̀kúrọ̀ lẹ́yìn tèmi iléeṣẹ́ Bọ́ọ̀dù Fẹ́mi Lọ́wà, 92.9 lórí ètò gbábọ́ọ̀lù sáwọn ọ̀rẹ́lẹ̀tì ní Monday, ọjọ́ kẹtàdínlógún oṣù kẹjọ, ọdún 2026. Àlàáfíà náà ni o. Torí pé kí n wọlé pẹ̀lú ìròyìn láti ẹnu Mikel Arteta, akọ́nimọ̀ọ́gbá Arsenal, àwọn tabọ̀tabọ̀n. Ó ti bẹ̀rẹ̀ náà nìyẹn o, kò sínú ìròyìn mọ́ wípé ikọ̀ Arsenal ló fọ́ Man City lẹ́nu. Ìgbájú olóòrì mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ náà ló dìrù wọ́n, tó sì jẹ́ pé kàyéfì náà ló jẹ́ bó ṣe ṣẹlẹ̀ lábalábẹ́. Ní báyìí o, ikọ̀ Man City ń pariwo, bẹ́ẹ̀ làwọn agbábọ́ọ̀lù náà ń sọ pé wọ́n ń ké lóhùn rírà wípé àwọn mọ̀ sí míì sí rẹ̀, àwọn ń pàdánù rẹ̀. Pep Guardiola wà á tún sọ ọ́ níbẹ̀ níwọ̀nba bẹ́ẹ̀, wọ́n tún sọ̀rọ̀ nípa Rodri, tẹ́ pé fúnra ara wọn náà ni wọ́n gbé fúnra ara wọn tà á síwájú torí pọ́n fẹ́ra agbábọ́ọ̀lù míì. Nígbà tí ẹ̀ agbábọ́ọ̀lù tó dáa tó bẹ́ẹ̀ yẹn tẹ́ ẹ̀ lò ó tẹ́ ẹ sì torí pọ́n fẹ́ tà á, ẹni kó máa lọ sínú ikọ̀ míì. Lóòótọ́ ó ti dẹ agbábọ́ọ̀lù míì fún ikọ̀ Barcelona, àwọn ọmọ mi tí mi ò tò gẹ́gẹ́ bí àṣàtúnyẹ̀ lálẹ́ kan. Ṣùgbọ́n o, àwọn náà wá ti gbìyànjú báyìí pé àwọn fẹ́ wá owó kún owó káwọn kó lé agbábọ́ọ̀lù tó wà nínú ikọ̀ Chelsea Blues. Enzo Fernandez lásìkò táwa mọ̀ pé ikọ̀ Chelsea náà yóò fi wọ́n pa díẹ̀, yóò sì fi wọ́n ṣakọ torí pé gbèdéke tí wọ́n fún wọn àsìkò náà ti kọjá o. Ní báyìí Chelsea láǹfààní láti sọ fún Man City pé àwọn fẹ́ tà ní 200 million àbí 250 million torí pé àwọn ni wọ́n ní ìkápá láti sọ pé láti darí iye tó bá wù wọ́n lórí agbábọ́ọ̀lù náà lásìkò tá a wà yìí. Iléeṣẹ́ Bọ́ọ̀dù Fẹ́mi Lọ́wà ṣùgbọ́n náà tún lọ náà ìyá nígbà wípé iléeṣẹ́ BS Media náà ló ṣàgbàṣe ètò yìí. Ní pàápàá ikọ̀ São Paulo lórílẹ̀ èdè Brazil lọ́hùn-ún, wọ́n ti ń nàgà pé àwọn fẹ́ mú agbábọ́ọ̀lù tó ní ìrírí dáadáa, ìyẹn Jamie Vardy pé kó rakọ̀ mọ́ àwọn. Ṣùgbọ́n iṣẹ́ ló àbí ò ní lọ, ìyẹn gan náà ni ọ̀rọ̀ tó kùn báyìí. Oríire ló jẹ́ fún ikọ̀ Cameroon bí wọ́n ṣe jáwé olúborí àti ọ̀pọ̀lọpọ̀ ìwúrí tí wọ́n gbà náà ní ti abala ti àwọn obìnrin wọn, tó sì jẹ́ pé bá a ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́ yìí inú wọn ń dùn bẹ́ẹ̀ láyọ̀ wọn ń kún, wọ́n ń fò sókè, wọ́n ń jubileeti ni pé ire náà kó má bá wọn, kó má bọ́ lọ́wọ́ àwọn, kó sì bá wọn dọ̀jú alẹ́ pẹ̀lú àṣẹ Ọlọ́run. Ẹ jẹ́ ní káàkiri ilé ọjà iléeṣẹ́ BS Media tí wọ́n ṣe onígbọ̀wọ́ ètò yìí ti máa pàdé a máa tẹ̀síwájú pẹ̀lú àwọn ọ̀rọ̀ míì tá a tún nílẹ̀ lọ́kọ̀ọ̀kan. Èjèèjì
1: bẹ́ẹ̀ni o, Lafarge Africa PLC ti porúkọ dàdí HBM Nigeria PLC orúkọ ti yípadà, ṣùgbọ́n ojúlówó sìmẹ́ǹtì tá ń pèsè ò yípadà. Sìmẹ́ǹtì tó kojú owó tó ṣe é gbáralé àtàwọn ohun èlò ilé kíkọ́ tá a fi kọ́ afárá mainland ìkẹta, gbọ̀ngàn ilé ìgbìmọ̀ aṣòfin àgbà, afárá Niger kínní àti èkejì, ilé gogoro Cocoa House Mbàdàn, gbọ̀ngàn National Theatre àtàwọn ilé ńlá míì káàkiri Nàìjíríà látọdún 1960. HBM Nigeria PLC tá a mọ̀ sí Lafarge Africa.

0: ọjà ṣara lórí vitamin A.
1: Ah, ọ̀rọ̀ ìjọun tí mo lè yàn láàyò fún èmi àti ìdílé mi.
0: Bẹ́ẹ̀ni, ọ̀pọ̀ o lè ra ìwọ̀nba tí wọ́n rẹ̀ bá ka o sì mọ̀ pé wàá gbádùn oúnjẹ aládùn tó bá fi ró náà sí.
1: Òótọ́ ló sọ, ó ṣe wọ̀rẹ́ mi. Mo rí dájú pé mo sọ fún gbogbo ènìyàn pé ọ̀rọ̀ ìṣẹ̀bẹ̀ Divine Kings ni ọ̀rọ̀ ìṣẹ̀bẹ̀ tó dára.
0: Ó dára bẹ́ẹ̀ ọ̀rẹ́ mi.
1: Divine Kings, òórùn aládùn, adùn tó kó ẹbí àti ara mọ́ra. Ó wà ní gbogbo ilé ìtajà jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà.
2: Don't let joint pains and arthritis hold you back. Get rid of them with OsteoSpray, the effective pain relief spray. OsteoSpray gives you instant relief from muscle cramps, strain, knee, ankle, elbow, waist, and back pains. OsteoSpray makes your bones stronger and lowers the risk of bone fractures. It comes in cold spray and hot spray. The cold spray provides that cooling effect on the affected area to bring instant relief, while the hot spray gives the heating effect on the pain for effective relief. Just spray it for complete relief from pains. OsteoSpray for instant pain relief. Marketed by Goldmore International Limited. Available in pharmacy stores nationwide. For more inquiries, visit www.goldmoreng.com or call 0703-070-7732.
3: Alake, ibodo n yara lọ báyìí lówùúrọ̀ yìí. Ọ̀rẹ́, o nílò ọjọ́ gbígba abẹ́rẹ́ àjẹsára nílé ìwòsàn abẹ́lé wa. Mo mú ọmọ mi lọ gba abẹ́rẹ́ àjẹsára rẹ̀ kó oòrùn tó yọ. Tí gbogbo ìgbà lọmọ rẹ yóò mọ gba abẹ́rẹ́ àjẹsára ni. Bẹ́ẹ̀ni o, mi ò lè fi ìlera ọmọ mi ṣeré. Abẹ́rẹ́ àjẹsára ń dáàbò bo àwọn ọmọ lòdì sáwọn àrùn tó léwu bíi ìgbóná, pólíò, ikọ́ ọ̀fẹ́ àti diphtheria. Ó rọrùn láti tọ́jú ọmọ báyìí ju ká máa ṣe ìtọ́jú àrùn pẹ̀lú owó gọbọi lẹ́yìn wọ̀la. Àwọn òṣìṣẹ́ ìlera náà máa ń rán mi létí àkókò láti gba abẹ́rẹ́ àjẹsára tó kàn fún ọmọ mi.
4: Gbogbo ọmọ ló lẹ́tọ̀ sí ààbò kúrò lọ́wọ́ àwọn àrùn tí abẹ́rẹ́ àjẹsára lè dènà. Abẹ́rẹ́ àjẹsára kò léwu, ó múnádóko. Ọ̀fẹ́ sì ni láwọn ilé ìwòsàn alábọ́dé ládùúgbò rẹ. Bí o bá ní ìbéèrè tàbí ẹ̀sùn, pè wá lórí aago 0916-824-5000. Ilé ìwòsàn àwọn ẹsẹ̀ kúkú S Center súnmọ́ ojú bí o ti lérò lọ. Ó ṣe pàtàkì kí o mọ àwọn ilé ìwòsàn náà nígbàgbọ́ nínú wọn, kí o sì lọ síbẹ̀. Ó yẹ ìjájọ sọ́pọ̀ mọ ilé ìwòsàn ẹsẹ̀ kúkú tó súnmọ́ ẹ nígbàgbọ́ nínú wọn, kí o sì lọ síbẹ̀. Ìkéde yìí wá láti ọ̀dọ̀ ilé iṣẹ́ ìjọba àpapọ̀ tí ń rí sọ́rọ̀ ìlera abẹ́lé, tá a mọ̀ sí National Primary Healthcare Development Agency.

with Kivo Creamer.

había gallo

0: sórí ètò eré oníṣe wa tí a pe àkọlé rẹ̀ ní akitiyan kola kò ṣàgbé ẹ ti gbọ́ apá kìíní lọ́sẹ̀ tó kọjá ẹ wá nǹkan fìdílé ká jọ gbọ́ ìparí eré náà ẹ máa bá wa kálọ̀.
1: Láti bí ọdún márùn-ún tí mo ti ń jìyà fínbì àti wàtàbúrẹ tó pè mí mò ń ràn yín lọ tí mò ń ràn yín lọ sílé ìwé tó pè mí nìkan tí mi ò rẹ́ni kankan ó wá di ìgbà tí ìrìn ayọ̀ mi wá dé sí bàbá wèrè kan wá jáde olórí kò sí tó jọ èmi nìkan ni máa dáhùn jẹ ayọ̀ yìí jẹ kò sẹ́ni tó lè bá mi jẹ́ ńbẹ̀.
2: Màá mi ẹtí fa kíní yìí ju bó ṣe yẹ lọ o gbogbo ọlá mọ̀ nínú ilé yìí pé dádì wa ti ṣẹ̀ wá gbogbo pátápátá ṣọ́ sọ fún yípa ọ̀rọ̀ òta mi ni ara ń ta mí inú mi ò jù pẹ̀lú nǹkan tí bàbá yìí ṣe ṣùgbọ́n kí la dẹ̀ fẹ́ ṣe sí kò sí nǹkan tá a fẹ́ ṣe sí ju pé kí gbogbo wa ká kóra wa lọ ká lọ rí gómìnà papọ̀ o.
3: Níbi tọ́rọ̀ dé dúró báyìí nǹkan ní láti ṣe ṣe nítorí ẹ̀ ní láti ṣe ṣe ni pé ká yanjú ọ̀rọ̀ yìí nítubí nùbí ká mú tẹyá káfi tẹyá fún ya ká mú ti tẹ tó ṣe káfi jẹ hàn bí nǹkan tó ṣe yóò dá a máa yanjú ẹ ni ìyá sí ń bì ní sòro.
1: Olórí ẹbí sọ̀rọ̀ lẹ́ ń sọ ń gbòòrò yìí látijọ́ tí bàbá Simbi ti kú òun léyìn kí lẹ́yìn gan rí ṣe sí ẹ rí kankan ṣe sí ó wá dé lọ́sàn gan ó wá lóhùn ń bọ̀ sí ẹbẹ́rú o ẹ lè sọ òkò sọ̀rọ̀ lórí ẹ̀ ó tẹ̀lóbìnrin lọ láti bí ọdún márùn-ún ra àrójú ẹ lẹ̀ èmi nìkan ni mò ń da tí mò ń fo níbo gan lẹ́yìn gan wà ẹ̀yin tẹ́ jáde sí tẹ̀wá tẹ̀lé bàbá Simbi báwo ni ti ń ṣe jẹ́ kò sọ̀rọ̀ lórí ẹ̀ kó máa lọ bẹ́ẹ̀ ni àṣejọ bẹ̀rẹ̀ ni.
4: Ìyá Simbi o rẹ̀ ní sùúrù má ṣe wàhálà má bu arákùnrin má bàjá jẹ́ kó lọ ń já fẹ́ mọ́ kó lọ́n ti tì ẹ́ lẹ́yìn ó lọ́n ti gbẹ̀ ẹ́ níjà gbọ́ nǹkan tí Simbi sọ ó ní pé kó má dà lọ sọ́dọ̀ gọ́mọ̀ pé kó jẹ́ kí rádìo òun kó tẹ̀lé òun gbọ́ gbogbo nǹkan tọkọ ẹ̀ sọ ń ṣe ni kó ní sùúrù kó o gbàgbé ẹ̀ kó o dáríjì torí pé ọlọ́run ti dá ẹ láre ó tiẹ̀ máa dúpẹ́ pé wọlé wá báyìí ẹ ọlọ́run ní jẹ́ ká dé orí gbogbo wa kú ṣe ni kó o ní sùúrù kó o gbọ́ tọmọ ẹ sọ ṣe ò sì bọ́ ní sùúrù ọ̀rẹ́ mi ní sùúrù ìyá sí.
1: Ẹjọ́ ẹjọ́ bá a sí ń bì ṣé kò jẹ́ pé fẹ́ sun bí kò sáàyè oorun bí o kò sáàyè yín bẹ́ẹ̀ ṣe dẹrù ó yẹ́yẹ́ dẹrù yí padà ẹ padà
4: jẹ́tọ́rọ́ náà
1: ìráyè wèrè.
4: Ní sùúrù wà ní kò dáríjì bàbá sí ń bì ẹ ní sùúrù ọ̀rẹ́ mi ọlọ́run ti jà fún ẹ gbọ́ gbogbo nǹkan táwọn olórí ẹbí ń bẹ sọ ṣé o ti gbọ́ wàá jèrè àwọn ọmọ mi náà jèrè àwọn ọmọ mi ṣé o ti gbọ́ ọ̀rẹ́ mi.
5: olórí ẹbí ẹjọ ẹ bá mi bẹ my dear. Mo mọ̀ pé wọ́n ní tẹ́lẹ̀ṣẹ̀ bá ti mẹ́ṣẹ̀ lẹ́ṣẹ̀ kò ń pẹ́ lórí ìkunlẹ̀ ẹjọ́ ẹ̀ báyìí. Mo mọ̀ pé mo ti kọ́ sí gbogbo eléyìí tó bá bínú jù bẹ́ẹ̀ lọ ó tóbi ojú bẹ́ẹ̀ lọ tí mo lọ bí orí tán ṣọ́ngi bọ̀ nísìnyí mo ti yí padà. I'm not a change person. Mo ti yí padà mo ti rí àṣìṣe mi. So olórí ẹbí ẹjọ́ ẹ̀ bá mi bẹ́ ká jẹ́ kí gbogbo ẹ lọ bẹ́ẹ̀. Ọlọ́run ló ní kí n padà mo ti padà sọ́dọ̀ rẹ̀ ọ̀dọ̀ rẹ̀ nìkan ṣoṣo ni o.
1: Bóyá o ti kọ́gbọ́n o àbó ò kọ́gbọ́n o yóò kàn mí o nǹkan tí mo kàn mọ̀ ni pé o ò lè sunun bí báyìí mi ì dẹ̀ fẹ́ wàhálà mi ì fẹ́ ní kankan bẹ́ẹ̀ ṣe kóníkálukú ṣe kí ni ká wà lórí ọwọ́ ara wa kò sí wàhálà ń bẹ́ẹ̀.
3: Ìyá Simbi aya mi tòótọ́ jọ̀ọ́ ó máa ní láti dáríjọ ọkọ ẹ̀ ni torí pé kí ni òkè òkú báyìí ló kù ń rè bàbá ọmọ ló lọmọ kò sí ẹni tó máa fi ṣe bàbá ẹ tẹ bá lọ́dọ̀ gómìnà ẹyọkọ mi kún wà nísìnyí rárá àtọ torí pé kí ni ọmọdékùnrin ti sàn lọ bí orí tán wá kiri ó rẹ̀ ti wà níbi báyìí nísìnyí ó ti ń bẹ̀ dáríjì kò wá rántí pé ẹ ṣì láwọn ọmọ ńlẹ̀ o àbúrò mi tòótọ́ ṣó rí pé ọlọ́run ti gbèjà ìyàwó ẹ̀jà nísìnyí ó ti fún yín lọ́mú lálùbáríkà ọmọ olóríire tó gbogbo òdílé yìí ga ìmọ̀ràn tí mo máa gbà ẹ ni pé gẹ́gẹ́ bí ọkùnrin kó o wá sílé kó o tún lè ṣe kó o tún gbogbo ṣe kí wọ́n lè mọ̀ pé wọ́n lọ́kọ́ gidi tí máa gbà ẹ nìyẹn o gẹ́gẹ́ bí ẹ̀gbọ́n ẹ.
5: Aya mi tòótọ́ jọ ń torí ọlọ́run ẹ bẹ́ẹ̀ ni mò ń bẹ̀ nítorí ti ọlọ́run tó gbọ́ nǹkan tó bá fẹ́ kí n ṣe tó bá wà ní kàwọ́ mi máa ṣe fún ẹ báyìí torí pé tó máa ṣẹ̀ṣẹ̀ títò tèmi torí àwọn ọmọ márùn-ún ta ti bí ọmọ márùn-ún ìjọba ń wo ẹlẹ́dàá ta ọmọ yẹn dáríjì mi wọ́n ní ọmọ ìlú máa rínú tí ò ní bí then ọmọ ìlànà tó máa bẹ̀ tí ò ní dáríjì ni jọ dáríjì torí nǹkan ayọ̀lélẹ̀ má yẹ kí nǹkan ìbànújẹ́ tún wọ̀ ọ́.
1: ó tó o má bẹ̀ mí mọ́ o torí pé ọmọ àlè náà máa ń bẹ̀ tí kì í gbọ́ mo ti gbọ́ gbogbo nǹkan tó sọ ṣùgbọ́n gómìnà ló máa bá a dá sọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí o torí gbogbo ohun tó ti ṣe láti jọjọ́ ni máa ṣàlàyé fún gómìnà torí pé ìyá mi yìí kò lè mí ní jìyà yìí lásán láyé àti láéláé gómìnà ló máa bá wa dá sí gbogbo ogbe tó ti ṣán lọ bí orí tó sàn ń gi gbogbo ẹni máa sọ fún gómìnà kọ́ lè bá mọ oríyàn tó jẹ́ pé òun ṣe bàbá rẹ̀ torí pé kí ni o lè wá jẹ́ fàǹsì mo ti ń ṣiṣẹ́ lájọjọ wá dé lọ́sàn gan bẹ́ẹ̀ bí o ṣìyá sí ìyá yín nì kò sí yẹn gómìnà ló máa bá wa dá sí gbogbo àṣírí máa tún fún gómìnà.
5: Aya mi ọ̀wọ́n wo dẹ̀ wo mi wo orí ìdọ̀bálẹ̀ mo wà gbogbo yín dọ̀bọ̀ látàrọ̀ tí mo ti ń bẹ̀bẹ̀ jọ má jẹ́ àfẹ̀dí ara wa síta bájà pẹ̀lú àwọn síta pamí sílé bá pamí síta ni yorùbá máa ń sọ jọ ń torí ọlọ́run jẹ́ kàṣẹ wo pàtàkì jùlọ torí oríire tó dé bá wa tí ọmọ mi sí ń bì mú wọlé yìí
6: jo je ka fi yen se orire gbogbo to ti wa nle to ti run le ki yen lo jo to bi olorun aya mi ori do ba le mo wa dariji mi fori ji mi o se my dear
4: iya simbi se ni ko gbianju ko ya gbo gbogbo nkan to lori ebi so fun e so ti gbo tori pe won ni lo to ma le lori nu ti o nbi o ma le de no de no tun ma nbe ti o ki ngba olorun ti de lare o ti ke ayo ti wole ayo to de wole e ko ni si lo ni le temi na ayo awole mi ewo o te re mi so ko temi ti e pada wa bai ko pada wa sun mo pe olorun a se kini a se yanu ninu aye temi na ore mi se ni ko ya gbo ojo ni ti wa
1: o si ore mi ti e na nigba to ti wa pada bayi kini plan ye won mo po ti pada bayi simbi ti ni scholarship o de fe wa ma be wa dori po ori po mo ye ti ni scholarship ni e wa ndu lo nbuga lo nsaka ori shiri shi olo a sa sanu e ndori ore tori lo je o pada wa ki se po hun e lati pada wa
6: ah aya mi mo mo po bin rere ni e aya rere lode oko obirin to fi yangan obirin to fi se apejuwe fo obirin mi jo ni tori olorun aya mi on ya to wa to mo to nse dada aya isola
1: orisirisi ni ti je ti wa pada se ti mo nkan to wa nle bayi se mo pe awon ise orisirisi ti wa nle bayi
6: aya mi mo ti se to fun kun to re kin se fun e gbogun to ba ni kin se mo ti se tan lati se pelu tokan tokan taya taya ani mo ti de ton se I'm back finally fully for you fun won nikan soso
1: simbi ijoba ma on list yen wa awon gbese tan ti je nle owo odun marun awon owo gari owo rice rice apo ko owo vigilante gbogbo awon owo loma in fact 300,000 naira go wa nle o wa nle te pe gbogbo mi ti sito o mo si si lo na niyan
6: bo tile je pe mi o ni to gbogbo yewo te daruko yen but mu wa mo asise lagbara ti olorun ma san gbogbo gbese yen ti o ni ku eyo kan mo se leri pe ma se gbogbo nkan te ba kin se ati nisin ti gomina ti fe fun wa ni le ni GRA yara loju meta ma wa si shop fun e aya mi ma si shop fun e mo ro pe ni korita yi o ni so fun nkan kan fun gomina mo
1: kin to wa gba wa fowo siwe kin to gba wa fowo siwe gbogbo on to so yen gbogbo ilere to se yen wa fi sinu we gbogbo gbese to lo ma san wa fi sinu we ati shop ta fe si gbogbo wa ko sinu we fun mi ti wa se
6: yin dede ko le se ka ti fowo siwe ma fowo siwe ani mo se ton patapata eni mo fowo soya pe mo ti se ton lati se gbogbo nkan to ba fe kin se fun o ni gba wo la fe lo ri governor bayi ni gomina bayi
4: to ba di monday lagbara olohun a lo ri gomina
6: ye kan si omo mi congratulations mo ki e ku orire orire na ba wa kale lagbara ti olohun oke oke leyan fohun oke oke lo ma lo bo ti je omo amuyangan lagba olohun o ni wale iya simbi o ri pe ajo ayo wa lele o mi ayo lele emi na re emi ta so pe ko le je nkan emi ologun dudu isola emi na wa ni ma wa ni waju gomina pelu omo mi orire to mu wale yi ore nla ni won agba awon eyan temi agba ma ma pe won sin pe kan ma bo se afi a le pe bi meta merin wa won ma pa iya simbi abi bawo ni
1: ejejo odulenu yin ta gba lo jojo ti olohun ejo ejejejo abo ku aye won ti de na ni e a sa ma tara yin si lohun na ni agba fo olohun lori oro yin
4: a be roju aye gbogbo eyin okunrin sansa larin kiri odowo yin o to se wa ni liki lo wa ngbanja okunrin mi se ya sansa na lobirin mi ya yakuya gbogbo eyin te n kuwa kiwa adake riwo ebole o to pe ju bo se ye lo ori to ke adeniji ni iya simbi princess anigboya olayinka adedayo ni iya bode isaiah agbenike ni baba simbi amoju ero ni deji omosanya olukotan ati olidari ere ni abosede sokunbi layo o

èsì ṣe ìdásílẹ̀ ilé ìtura ó ṣàfihàn pé ìpínlẹ̀ èkó ń ṣe okòwò ìgbafẹ́ àti ìdáṣẹ́sí gómìnà sanwó-olu ní ilé ìtura náà ti pèsè iṣẹ́ tí ó tó 50 pẹ̀lú ìpèsè àǹfààní fún àwọn àgbẹ̀ ta oúnjẹ àwọn ọlọ́kọ̀ àti àwọn oníṣẹ́ ọwọ́ gómìnà àwọn alámòjútó ilé ìtura láti ṣàmúlò àwọn olùpèsè nǹkan lábẹ́lé kí wọ́n sì máa tẹ̀síwájú láti dánilẹ́kọ̀ọ́ fún àwọn ọ̀dọ́ ìpínlẹ̀ Èkó èyí tí yóò fún wọn láǹfààní láti jẹ àǹfààní iléeṣẹ́ náà. Ìjọba ìpínlẹ̀ Èkó ní ṣetán láti mú àdínkù bá àìrí oúnjẹ aṣaralóore jẹ, mú àgbéga bá ètò ìlera ìyálọ́mọ àti àwọn ọmọdé nípa àwọn ohun èlò ìlera tó ṣe kókó fún àwọn ilé ìwòsàn kéréje tó wà ní Ìbẹ̀jú, Lẹ́kí, Etí Ọ̀sà àti Ẹ̀pẹ́. Akọ̀wé àgbà ìpínlẹ̀ kẹta Dókítà Mùsùlùmí Adélékè ṣiṣẹ́ lójú ọ̀rọ̀ yìí lásìkò ètò pínpín àwọn ohun èlò náà ní olú iléeṣẹ́ ìlera ọ̀hún ní Èkó yìí. Àwọn ohun èlò náà ni ohun èlò fún ìfètò bíbí, ohun èlò ìdáná fún ìṣàfihàn ṣíṣe oúnjẹ alóore, àwọn aṣọ àrà ọ̀tọ̀ tí yóò ṣèrànlọ́wọ́ fún àwọn elétò ìlera láti ṣàmójútó àpọ̀jù ẹ̀jẹ̀ lásìkò ìbímọ. Dókítà Adélékè ní Èkó náà ti mú àdínkù àwọn ọmọ tí wọn kò rí oúnjẹ aṣaralóore jẹ bó ti tọ́ 8% láti 15% nípasẹ̀ ìṣàyẹ̀wò aṣaralóore lóòrèkóòrè àti àtìlẹ́yìn ìjọba láìyọ ti àwọn ètò abẹ́lé tí wọ́n ṣe sílẹ̀. Ó ní àwọn onímọ̀ nípa oúnjẹ aṣaralóore tó wà ní àwọn ilé ìwòsàn kéréje yóò máa síwájú láti máa ṣètò ṣíṣàfihàn bí a ṣe ń ṣe oúnjẹ aṣaralóore fún àwọn ìyá ọlọ́mọ. Akọ̀wé àgbà náà tún ṣàfikún pé àwọn aṣọ àrà ọ̀tọ̀ yóò ṣèrànlọ́wọ́ fún àwọn elétò ìlera láti ṣàmójútó ẹ̀jẹ̀ àpọ̀jù lásìkò ìbímọ, nígbàtí ètò ìfètò sọ́mọ bíbí yóò ṣe àtìlẹ́yìn fún fífàyè sáàrin ọmọ bíbí lọ́nà tí ó mú ìlera dání. Àjọ tó ń gbógun ti egbògi olóró nílẹ̀dí LEA ti ba egbògi olóró oríṣiríṣi oníkìlómítà 329 jẹ́ tí owó rẹ̀ díẹ̀ ní 300 billion naira nílùú Èkó. Wọ́n ba àwọn egbògi olóró náà jẹ́ ní Nevi Town Ọjọ́ nípínlẹ̀ Èkó lẹ́yìn àṣẹ tí ilé ẹjọ́ gíga tó wà nípínlẹ̀ Èkó pa. Ọ̀gá àgbà àjọ NDLEA ẹ̀ka ìròyìn Fẹ́mi Babafẹ́mi ni ó lé ní 200 million olóró tí wọ́n gbà láàrin oṣù kẹrin ọdún 2025 sí oṣù karùn-ún ọdún 2026. Àwọn oògùn olóró tí wọ́n bàjẹ́ ni cocaine, heroin àti àwọn egbògi olóró mìíràn. Nígbàtí ó ń sọ̀rọ̀ lórí iṣẹ́ náà, alága àjọ NDLEA Brigadier General Muhammad Bubam sọ pé iṣẹ́ tí àwọn ń ṣe látàrí bíba àwọn oògùn olóró jẹ́ ṣàfihàn pé orílẹ̀-èdè yìí ti ṣetán láti dáàbò bo àwọn ará ìlú àti láti má ṣe fún àbàyẹ́jẹ́ lùgbọ́ngàn wọ̀lú ẹ̀já láàyè láti ṣiṣẹ́ láabi. Ọ̀gá wa ṣe ìkìlọ̀ pé oògùn olóró ṣe ìjàm̀bá tó pọ̀ fún àwọn ọ̀dọ́ ẹbí àti ìlú, bẹ́ẹ̀ dẹ̀ ni ó dún ìnáwó ètò ìlera tí ó sì ṣe àkóbá fún àgbéga ohun èlò. Ìròyìn àgbáyé lẹ́yìn tẹ́tí sí láti iléeṣẹ́ BM92.9 kàti Radio Nigeria. Iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Ọ̀ṣun ti ṣe ìkìlọ̀ fún ẹni yòówù tàbí ẹgbẹ́ yòówù tí ó bá ń gbèrò láti fi tipátipá ìṣàkóso tàbí wọ inú ọgbà àwọn ìjọba ìbílẹ̀ nípínlẹ̀ náà pé kí wọ́n má ṣe gbé irúfẹ́ ìgbésẹ̀ bẹ́ẹ̀. Ìkìlọ̀ wáyé lẹ́yìn ìròyìn pé àwọn ènìyàn kan tàbí ẹgbẹ́ kan ń gbèrò láti gba ìṣàkóso ìjọba ìbílẹ̀ ní ìpínlẹ̀ ọ̀hún, bó tilẹ̀ jẹ́ pé ọ̀rọ̀ náà ṣì wà nílé ẹjọ́. Nínú àtẹ̀jáde ìkorò ọlọ́pàá nípínlẹ̀ Ọ̀ṣun tari síta, ìyá Abiodun, iléeṣẹ́ ọlọ́pàá ṣàpèjúwe ìgbésẹ̀ náà bí àṣà ríra ẹni lọ́wọ́ àti ohun tí ó lè dabarú omi àlàáfíà tí ó ń ṣòro nípínlẹ̀ ọ̀hún rú. Iléeṣẹ́ ọlọ́pàá ṣe ìkìlọ̀ fún ẹni yòówù tí ó ń gbèrò láti fipá gba ìjọba tàbí bá kó ohun amáyédẹrùn tó wà láwọn ìjọba ìbílẹ̀ jẹ́ ni àwọn máa fọwọ́ òfin mú tí àwọn yóò sì fojú rẹ̀ ba ilé ẹ̀jẹ̀. Wọ́n rọ àwọn olóṣèlú, ọba aládé àti àwọn olórí ìlú láìwí àti alágbàtọ́ sílẹ̀ pé kí wọ́n bá àwọn alátìlẹ́yìn wọ̀ kí wọ́n má ṣe gbé ìgbésẹ̀ tí yóò kọjú àlàáfíà ètò ààbò.

alákòóso fún alákòóso ọlọ́pàá nípínlẹ̀ Ọ̀ṣun Samuel Erale kí àwọn olùgbé ìpínlẹ̀ náà kú oríire fún bí wọ́n ṣe jẹ́ ìdìbò sípò gómìnà tó wáyé ní àìpẹ́ yìí lọ ní pẹ̀lú rírọ gbogbo àwọn ẹgbẹ́ òṣèlú pé kí wọ́n fi ẹ̀dínú kí wọ́n sì gba ilé ẹjọ́ láàyè láti ṣiṣẹ́ lórí ọ̀rọ̀ náà. Ilé ìgbìmọ̀ àfin ìpínlẹ̀ Edo ti dìbò yan Yekini Idiaye bí agbẹnusọ tuntun lẹ́yìn ìkọ̀wé fipò sílẹ̀ agbẹnusọ ilé ìgbìmọ̀ aṣòfin tẹ́lẹ̀ ìyẹn Blessing Agbe. Ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Edo ti dìbò yan Yekini Idiaye gẹ́gẹ́ bí agbẹnusọ tuntun lẹ́yìn ìkọ̀wé fipò sílẹ̀ agbẹnusọ ilé ìgbìmọ̀ aṣòfin tẹ́lẹ̀ ìyẹn Blessing Agbe Bakun. Agbébakù kọ̀wé fipò sílẹ̀ lónìí bí àjọ ṣe pọ̀ lórí ọ̀rọ̀ lórí pé àwọn aṣòfin kan wọ́n ń sọ wípé kí wọ́n yọ kúrò nípò. Oníròyìn ẹ̀ ibi ẹ̀gbọ́jẹlè fìdí ìkọ̀wé fipò sílẹ̀ rẹ̀ múlẹ̀ ó ní àlàyé lórí ohun tó ṣokùnfà ìgbésẹ̀ yìí ni àwọn yóò fi tó ará ìlú létí láìpẹ́. Agbẹnusọ tuntun Yekini tí ó ṣojú ẹkùn ìdìbò àkókò Edo kìíní fi ẹ̀sùn kan agbébakù gẹ́gẹ́ bí olórí tí múṣemúṣe rẹ̀ kò dá múṣemúṣe tó àti ẹ̀sùn ìwà ìjẹbánu lásìkò ìṣàkóso rẹ̀. Idiaye tún mẹ́nuba lílo ọ̀pọ̀lọpọ̀ àkókò lórí àwọn ọ̀rọ̀ tí wọ́n sún síwájú gẹ́gẹ́ bí ọ̀kan lára ohun tó fà á tí wọ́n fi pè fún ìpààrọ̀ rẹ̀. Òun ni ìgbésẹ̀ bẹ́ẹ̀ ṣàkóbá fún iṣẹ́ ìjọba. Agbẹnusọ tuntun náà ṣèlérí pé ilé ìgbìmọ̀ aṣòfin lábẹ́ ìṣàkóso òun yóò ṣàtìlẹ́yìn tó gbópọn fún gómìnà Monday tí ó jẹ́ gómìnà ìpínlẹ̀ Edo tí àwọn yóò sì ṣiṣẹ́ fún ìdàgbàsókè ìpínlẹ̀ Edo. Ìròyìn ilẹ̀ òkèèrè. Ẹgbẹ́ tí ó lòdì sí bí àwọn arìnrìn-àjò ṣe ń wo orílẹ̀-èdè South Africa tí wọ́n pè ní March and March ti kéde pé 30 oṣù kẹsàn-án ni gbèdéke tuntun tí àwọn fún àwọn arìnrìn-àjò tí wọn kò ní ìwé ìgbélùú pé kí wọ́n fi orílẹ̀-èdè wọn sílẹ̀. Ẹgbẹ́ náà kéde gbèdéke ọ̀hún níbi ètò ìfẹ̀hónúhàn tí wọ́n ṣe ní òní ní Central Durban níta ibùdó tí wọ́n ti ń ṣe àpérò ìdàgbàsókè àríwá ilẹ̀ adúláwọ̀ ẹlẹ́ẹ̀kẹrìndínláàádọ́ta irú ẹ̀ ẹgbẹ́ March and March lábẹ́ àkòrí tí wọ́n pè ní ó tó àkókò láti kó ènìyàn yín ké sí àwọn olórí ilẹ̀ adúláwọ̀ tí wọ́n kópa níbi àpérò náà pé kí wọ́n kó àwọn ará ìlú wọn tí wọ́n ń gbé lórílẹ̀-èdè South Africa tí wọn kò ní ìgbélùú pé kí wọ́n kó wọn kúrò. Ẹgbẹ́ náà ti ṣe ìfẹ̀hónúhàn ní 30 oṣù kẹfà níbi tí wọ́n ti sọ di mímọ̀ pé àwọn yóò gbé ìgbésẹ̀ lórí àwọn arìnrìn-àjò tí kò ní ìwé ìgbélùú. Wọ́n ní 30 oṣù kẹsàn-án ni ó máa jẹ́ ẹlẹ́ẹ̀kejì ìfẹ̀hónúhàn táwọn ṣe ní 30 oṣù kẹfà pé kí àwọn tí wọn kò ní ìwé ìgbélùú kúrò lórílẹ̀-èdè àwọn. Ìgbésẹ̀ yìí wáyé láàrin àsìkò tí wọ́n fọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ lórí bí wọ́n ṣe ń ṣe àwọn arìnrìn-àjò ní orílẹ̀-èdè South Africa tí ààrẹ orílẹ̀-èdè South Africa bẹnu àtẹ́ lu ìdẹ́yẹsí àti gbígbógun ti àwọn tí wọ́n wá láti orílẹ̀-èdè mìíràn ní kòpẹ́kòpẹ́ yìí. Ẹ̀yin ará àgàn lọ̀rọ̀ ètò ààbò orílẹ̀-èdè yìí ojúṣe gbogbo wa ni. Tí a bá kófìrí ohunkóhun lágbègbè wa jẹ́ ká fi tó àwọn agbófinró létí a ṣèṣe fún wa o. Ìròyìn àgbáyé kò ní jù báyìí lọ ṣùgbọ́n kí a tó mú ìròyìn náà wá sópin ẹ gbọ́ àwọn kókó tó ṣúyọ nínú ìròyìn náà lẹ́ẹ̀kan sí i. Ìjọba ìpínlẹ̀ Èkó gbéṣẹ̀ lé àwọn ọkọ̀ tí wọ́n lòdì sófin ìrìnà ojú pópó àti àwọn tí wọ́n ń lo nọ́ḿbà ọkọ̀ tí ìjọba kò fọwọ́ sí tí iye rẹ̀ jẹ́ 65. Àmú ìròyìn wá sétí gbọ́ pé iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Ọ̀ṣun ti ṣe ìkìlọ̀ fún àwọn tí wọ́n fẹ́ fipá gba àwọn ìjọba ìbílẹ̀ nípínlẹ̀ náà. Lákọ̀ọ́ láti fi tó yín létí pé ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Edo yan agbẹnusọ mìíràn. Ẹgbẹ́ tí ó lòdì sí bí àwọn arìnrìn-àjò ṣe ń wo orílẹ̀-èdè South Africa ṣe àgbékalẹ̀ gbèdéke tuntun fún àwọn arìnrìn-àjò tó wà lórílẹ̀-èdè wọn láti fi ìlú wọn sílẹ̀. Èyí lópin ìròyìn ìyálẹ̀ta tó ti èyí lópin ìròyìn àgbáyé tó ti ń dé sétí ìgbọ̀nyìn láti iléeṣẹ́ Bọ́lífẹ́ 92.9 ẹ̀ka ti rédíò Nàìjíríà. Ọpẹ́ lọ́wọ́ olóòtú ìròyìn Taiwo Sadiq, Líkìsì Ayépọ́lá Ibrahim lórúkọ tèmi. Ẹ ṣé.

èròyà wa wo bẹ́ẹ̀ ni irú orin èwo là á tún kọ sí gbẹ̀dọ̀ lẹ́yìn èròyà wa wo èròyà máa bọ̀ ẹ wá wure èròyà máa bọ̀ ẹ wá wá dùn èròyà máa bọ̀ ẹ wá gba ìyọ̀ àìnípẹ̀kún lọ́dọ̀ tiwa RSK The Rock bẹ́ẹ̀ ni RSK The Rock Venture ní number 9 Ajé Ṣafẹ́ Close Kánsù Power Line Road Ìdímù Lagos ibẹ̀ láti ń dá bí ẹnu táwà ń rọ̀ bí òwe egbògi ìgbàlódé mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ tó gbòǹtẹ̀ ìjọba làwa fi ń ṣọmọ aráyé lóore ló fi tọ́ ká dúpẹ́ lọ́wọ́ àwọn ọ̀jọ̀gbọ́n onímọ̀ tí wọ́n sọ tewétegbò bílẹ̀dì tẹ́wọ́gbà fún gbogbo aráyé RSK The Rock ẹ̀ẹ́ni dọ́lárẹ̀yìn láyéláyé torí pé iwájú báyìí lọ́pá ẹ̀bì tí wó sí ibi tá a wí la dé yìí o eegun tó jáde ti kúrò lẹ́nìkan kì í wò ó gbogbo ọ̀rọ̀ ọmọdé ń gbọ́ pátá irọ́ ló wà ńbẹ̀ ló fi tọ́ fún gbogbo ẹni tó bá gbọ́ láti lọ sọ fún gbogbo ẹni tí ò gbọ́ ọyẹ fún gbogbo ẹni tó bá mọ̀ láti lọ ṣàlàyé fáláìmọ̀ pé ààyè ọpẹ́ ti yọ lórí àwọn egbògi mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n gbòǹtẹ̀ ìjọba wọ̀nyí ayọ̀ ni ti gbogbo wa ṣẹ́ gbàgbé àtẹ̀kanlẹ̀ gbọ̀ngbọ̀n ni tàkọ́kọ́ ká lè bọ́ lọ́wọ́ gbogbo wàhálà ìbálòpọ̀ takọtabo bí ìsúnkì ojora ìdásí ìdákọ́lẹ̀ arúbìnrin kú ẹ̀gbọ́n ṣigaṣiga àti ṣẹ̀ẹ̀kan sùn lọ. Ìkejì ni terminate prostate ká lè bọ́ lọ́wọ́ ọ̀tọ̀ àtọ̀jù tó jẹ́ atọ́kùn wàhálà àlera ńlá nínú ara takọtabo. Ìkẹta ni kataglanko tó wà fún ààbò tó dájú lọ́wọ́ glaucoma àrùn ojú tó lè sọni di ta ń wọlé gbogbo ẹni bá dáni lójú àáfi gbárí ni èyí ló fún wa láǹfààní àti lè pe iléeṣẹ RSK The Rock Venture fún àlàyé lórí ìbéèrè gbogbo tọba rú wa lójú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn ni 08 02 948 1838 tàbí 0704 886 6422 0704 886 6422 ẹsẹ̀ láǹfààní àti yọjú sí wọn lè ṣe wọn number 9 Ajé Ṣafẹ́ Close Kánsù Bus Stop Power Line Road Ìdímù Lagos kẹ́ẹ̀lẹ́mọ́jú ajé kò ní sọ egbògi àkọ́kọ́ tó jẹ́ kò ṣeé mọ̀ ní fún gbogbo ọkùnrin pátá ni wọ́n pè ní àtẹ̀kanlẹ̀ gbọ̀ngbọ̀n bẹ́ẹ̀ ni ẹ ti gbọ́ mi dáadáa àtẹ̀kanlẹ̀ gbọ̀ngbọ̀ngbọ̀n ni fún gbogbo ọkùnrin tó bá fẹ́ dára níwájú ààbò ẹ kúkú mọ̀ pé òde òní ti yàtọ̀ síta yé ijó sí láyé àwọn baba ńlá wa àwọn kì í jẹ̀jẹ̀ kújẹ bẹ́ẹ̀ ni wọn kì í mumu kú mu oúnjẹ òòjọ́ ni tiwọn ewébẹ̀ òòjọ́ ni ẹran ọ̀gbẹ́ tó sásẹ́nu ẹ̀bìtì tàbí ti gbóró gbé kódà títí dórí omi odò tàbí tìbùlẹ̀ ohun gbogbo òòjọ́ ni láyé àwọn baba ńlá wa yàtọ̀ sí èyí onírúurú egbògi pẹ̀lú àgúnmu ni tiwọn láti gbàdégbà ọ̀tọ̀ làgbo òdájí ọ̀tọ̀ làgbo ọ̀sán ọ̀tọ̀ ni talẹ́ pátápátá èyí ló mú wọn máa gùn lẹ́mìí nínú okun rẹpẹtẹ pẹ̀lú àlàáfíà tó jíire èyí ló fi yẹ ká dúpẹ́ pé níbi táyé dorí kodò dé lọ́jọ́ òní ọ̀gbọ́n ṣẹ́kù ìmọ̀ òtí ìtàn lọ́wọ́ àwọn ẹni orí fi ṣe lóore egbògi àtẹ̀kanlẹ̀ gbọ̀ngbọ̀ngbọ̀n kì í bara jẹ́ kì í jẹ̀ fún kì í jẹ̀ d

0: ajọsin wa ko se itẹwọgba.
1: May our worship be accepted.
0: Lóni.
1: Today.
0: A ń gbàdúrà látinú ìwé orin Dáfídì.
1: We are praying from the book of Psalms.
0: Let's open our Bible to the book of Psalms.
1: Ẹja ṣi bíbí lu wa sí ìwé orin Dáfídì.
0: Psalms 48.
1: The book of Psalms chapter 48.
0: Psalms number 48.
1: Psalms chapter 48.
0: Ẹ jẹ́ ká wo ẹsẹ̀ ètò kẹyìn rẹ̀.
1: Let us look at the last verse.
0: Psalm 48 verse 14.
1: The book of Psalms chapter 48 verse 14.
0: Nítorí Ọlọ́run yìí.
1: For this God.
0: Ọlọ́run wa ni.
1: Is our God.
0: Láé àti láé láé.
1: Forever and ever.
0: Òun ni yóò máa ṣe amọ̀nà wa.
1: He will be our guide.
0: Títí ikú.
1: Even unto death.
0: Nítorí Ọlọ́run yìí.
1: For this God.
0: Ọlọ́run wa ni.
1: Is our God.
0: Nítorí Ọlọ́run yìí.
1: For this God.
0: Ọlọ́run wa ni.
1: Is our God.
0: Láé àti láé láé.
1: Forever and ever.
0: Òun ni yóò máa ṣe amọ̀nà wa.
1: He will be our guide.
0: Títí ikú.
1: Even unto death.
0: À ń gbàdúrà lórí àkórí tí mo pè ní.
1: I'm praying on what I've titled.
0: Olúwa ṣe amọ̀nà mi.
1: Lord be my guide.
0: Olúwa.
1: O Lord.
0: Ṣe amọ̀nà mi.
1: Be my guide.
0: Ọ̀rọ̀ Ọlọ́run tí a kà yìí.
1: This word of God we just read.
0: Ó ní Ọlọ́run yìí Ọlọ́run wa ni.
1: Says this God is our God.
0: Láé àti láé láé.
1: Forever and ever.
0: Òun ni yóò máa ṣe amọ̀nà wa.
1: He will be our guide.
0: Tí a bá ń sọ nípa amọ̀nà.
1: When we speak about guide.
0: Ó túmọ̀ sí pé ẹni tó mọ ọ̀nà.
1: It speaks about one who knows the way.
0: Ó túmọ̀ sí pé ẹni tó lè mú èèyàn débi téèyàn ń lọ.
1: Speaks of one who can take a man to his destiny.
0: Téèyàn ò dẹ̀ ní ṣìnà.
1: And one will not be misled.
0: Tí a bá ń sọ nípa amọ̀nà.
1: When we speak of guardian.
0: À ń sọ nípa ẹni tó mọ ibi tí èèyàn ń lọ kí èèyàn tó débẹ̀.
1: We speak of one who knows the way before a man get there.
0: Ọlọ́run yìí Ọlọ́run wa ni.
1: This God is our.
0: Láé àti láé láé.
1: Forever and ever.
0: Òun ni yóò ṣe amọ̀nà wa.
1: He will be our guide.
0: Títí ikú.
1: Even unto death.
0: Ọ̀pọ̀lọpọ̀ ìgbésẹ̀ tí àwọn ọmọ Ọlọ́run mìíràn gbé nínú ayé.
1: So many steps, so many believers took in the journey in life.
0: Tó já sí ìbànújẹ́ fún wọn.
1: That lead to sorrow for them.
0: Ọ̀pọ̀ rẹ̀ ni wọn ò fi tó Ọlọ́run létí.
1: Many of them did not tell it to God.
0: Ọ̀pọ̀ rẹ̀ ni wọn ò pe Ọlọ́run pé kí Ọlọ́run kó ṣe amọ̀nà àwọn.
1: Many did not call God to be their guide.
0: Àwọn ìgbésẹ̀ tá ń gbé nínú ayé.
1: The step we take in life.
0: Bí Ọlọ́run bá ṣe amọ̀nà wa.
1: When God is our guide.
0: Ìgbésẹ̀ náà kò ní já sínú ìbànújẹ́.
1: Those steps will not lead to sorrow.
0: Àwọn ìgbésẹ̀ tó ń gbé.
1: Those steps you are taking.
0: Bí Ọlọ́run bá ṣe amọ̀nà rẹ.
1: If God is your guide.
0: O ní ṣìnà.
1: You will not be misled.
0: Àwọn ìgbésẹ̀ tó ń gbé.
1: Those steps you are taking.
0: Bí Ọlọ́run bá ṣe amọ̀nà rẹ.
1: If God is your guide.
0: O ní pẹ́ kó tó débi ire tó ń lọ yẹn.
1: It will not take long before you get to
0: your place of blessing. Bí Ọlọ́run bá ṣe amọ̀nà rẹ.
1: When God is your guide.
0: O ní ṣìnà kó tó débi tí ire ayọ̀ rẹ wà.
1: You will not be misled before you get to
0: your place. Bẹ́ẹ̀ ló sì ní dààmú.
1: And you will not be troubled.
0: Ọ̀pọ̀lọpọ̀ àǹfààní ló wà nínú kí Ọlọ́run ṣe amọ̀nà
1: yẹn. There are so many opportunities in God being our guide. Nínú àwọn
0: ìgbésẹ̀ tí èèyàn bá fẹ́ gbé láyé.
1: In those steps a man wants to take in life.
0: Àwọn ọmọ Israẹli nínú Psalm 107.
1: The Israelites in the book of Psalms chapter 107.
0: Nígbà tí wọ́n yan tí a kọ àkọsílẹ̀ rẹ̀ bí wọ́n ṣe yan Ọlọ́run.
1: When it was recorded how they glorified.
0: Fún oore tí wọ́n rí gbà lọ́wọ́ Ọlọ́run.
1: For those good things they received from him.
0: Tí a bá wò ó.
1: If we should look at it.
0: Láti ẹsẹ̀ kẹrin Psalm 107.
1: From the verse 4 of Psalm 107.
0: Bíbélì sọ níbẹ̀ pé.
1: The Bible says.
0: Wọ́n rìn káàkiri ilé aginjù.
1: They wandered around in the wilderness.
0: Níbi tí ọ̀nà kò sí.
1: In a solitary way.
0: Wọn kò rí ìlú láti máa gbé.
1: They have no city to dwell in.
0: Ibi pa wọ́n.
1: They were hungry.
0: Òǹgbẹ sì gbẹ wọ́n.
1: And they were
0: thirsty. Ó rẹ ọkàn wọn nínú wọn.
1: They were so fainted. They are so fainted.
0: Nígbà náà ni wọ́n kígbe pé Olúwa nínú ìpọ́njú wọn.
1: Then they cried unto the Lord in their trouble.
0: Ó sì yọ wọ́n kúrò nínú ìṣẹ́ wọn.
1: And he delivered them out of
0: their distress. Àwọn ọmọ Israẹli.
1: The Israelites.
0: Ọlọ́run mú wọn dé aginjù.
1: The Lord took them into the wilderness.
0: Wọ́n ti wá gbàgbé amọ̀nà wọn.
1: They've now forgotten their guide.
0: Wọ́n wá rìn káàkiri kò sí ọ̀nà.
1: They wandered around in a solitary way.
0: Wọ́n rí ìlú tí wọ́n máa gbé.
1: They have no city to
0: dwell. Bíbélì sọ pé ibi pa wọ́n gbọ́ sí pẹ́ wọ́n.
1: The Bible says hungry and thirsty.
0: Ó rẹ ọkàn wọn nínú wọn.
1: Their soul fainted. Wọ́n wá
0: rántí pé.
1: Then they remembered.
0: Àwọn bá ti fi amọ̀nà àwọn sílẹ̀.
1: That they've left their guide.
0: Ọlọ́run tó mú àwọn dé aginjù
1: yẹn. The Lord who had brought them to that wilderness.
0: Ọlọ́run tó mú wọn kúrò ní oko
1: ẹrú. The Lord who took them out from the
0: wilderness. Ọlọ́run tó ṣe amọ̀nà wọn jáde kúrò nínú
1: òkú nígbà nígbà
0: náà ni wọ́n kí gbẹ̀pẹ̀ Olúwa nínú ìpọ́njú
1: wọn
0: ó sì yọ wọ́n
1: kúrò
0: nínú ìṣẹ́
1: wọn.
0: Mo fẹ́ káwa náà lọ pe Ọlọ́run
1: kó
0: ṣe amọ̀nà wa
1: ní
0: àwọn ìgbésẹ̀ gbogbo tí a ń gbé lọ́wọ́lọ́wọ́
1: tàbí
0: tí a máa máa gbé
1: ẹ̀dá
0: pórúkọ Jésù ní ìgbà
1: mẹ́ta.
0: Ọlọ́run mo dúpẹ́ lọ́wọ́ rẹ̀ torí pé ìwọ ni yóò máa jẹ́ Ọlọ́run
1: mi
0: títí ayé mi
1: o
0: sì ní padà lẹ́yìn
1: mi
0: èmi náà ò sì ní padà lẹ́yìn
1: rẹ̀
0: ẹ̀já gbàdúrà ọ̀pẹ́ orúkọ Jésù bàbá mi
1: o
0: Olúwa mo dúpẹ́ lọ́wọ́ rẹ̀ torí pé ìwọ ni àmọ̀nà mi ìwọ ni yóò máa ṣe Ọlọ́run mi títí ayé mi ò ní padà lẹ́yìn
1: rẹ̀
0: ìwọ Ọlọ́run náà ò sì ní padà lẹ́yìn mi
1: Ọlọ́run
0: ò ṣe o torí pé ìwọ ni Ọlọ́run
1: mi
0: láé àti láé
1: láé
0: ìwọ ni yóò máa ṣe àmọ̀nà
1: mi
0: ògo ni fún orúkọ
1: rẹ
0: Jésù Olúwa wa ẹ porúkọ Jésù lẹ́ẹ̀kan Olúwa lórí àwọn ìgbésẹ̀ tí mo fẹ́ gbé
1: tàbí
0: tí mo ń gbé lọ́wọ́lọ́wọ́ Olúwa ṣe àmọ̀nà mi má jẹ́ ń ṣe ẹsẹ̀ gbé
1: oyè
0: ẹja gbàdúrà
1: bẹ́ẹ̀
0: orúkọ
1: Jésù
0: bàbá mi
1: o
0: Olúwa nínú àwọn ìgbésẹ̀ tí mo ń gbé lọ́wọ́lọ́wọ́ tàbí tí mo ti fẹ́ gbé Olúwa ṣe àmọ̀nà
1: mi
0: má jẹ́ ń ṣe ẹsẹ̀
1: gbé
0: Olúwa ṣe àmọ̀nà
1: mi
0: má jẹ́ ń ṣe ẹsẹ̀
1: gbé
0: Ọlọ́run ìwọ ni àmọ̀nà
1: mi
0: má darí mi
1: má
0: jẹ́ ń ṣe ẹsẹ̀
1: gbé
0: Jésù Olúwa wa ẹ̀já gbàdúrà ká sọ fún Ọlọ́run Olúwa ìwọ ni àmọ̀nà
1: mi
0: ìrìn àjò mi nínú ayé má ṣe kọ̀ mí sílẹ̀ má darí mi má ṣe àmọ̀nà mi ẹ̀já gbàdúrà bẹ́ẹ̀ orúkọ
1: Jésù
0: bàbá mi o Olúwa ìwọ ni àmọ̀nà
1: mi
0: nínú gbogbo ìrìn àjò mi nínú ayé Olúwa máa darí mi Olúwa máa darí
1: mi
0: Olúwa máa fi mí sílẹ̀
1: ní
0: orúkọ Jésù Kristì Olúwa wa ẹ porúkọ Jésù lẹ́ẹ̀kan bàbá mi o Olúwa tí n bá ti ṣe ẹsẹ̀ gbé
1: tí
0: n bá ti kúrò ní ọ̀nà àṣeyọrí
1: tí n
0: bá ti kúrò nínú ìpinnu rẹ fún ayé mi Olúwa dá mi padà sójú ọ̀nà ẹja gbàdúrà bẹ́ẹ̀ orúkọ Jésù bàbá mi o Olúwa tí n bá ti ṣe ẹsẹ̀
1: gbé
0: tí n bá ti kúrò ní ọ̀nà àṣeyọrí
1: tí
0: n bá ti kúrò nínú ìpinnu rẹ fún ayé mi Olúwa dá mi padà sójú ọ̀nà dá mi padà lójú ọ̀nà dá mi padà sójú ọ̀nà dá mi padà sójú ọ̀nà Jésù Olúwa wa
1: ẹ̀jẹ̀
0: á fi ọ̀rọ̀ kan ìparí ẹ̀ á porúkọ Jésù lẹ́ẹ̀kan á ó sọ fún Ọlọ́run bàbá mi o ìwọ ni àmọ̀nà mi má jẹ́ ń dààmú kí n tó débi tí rí ayọ̀
1: níwá
0: oyá gbàdúrà bẹ́ẹ̀ orúkọ Jésù bàbá mi o Olúwa ìwọ ni àmọ̀nà mi má jẹ́ ń dààmú kí n tó débi tí rí ayọ̀
1: níwá
0: Ọlọ́run àwọn ọmọ ogun láti òní lọ má jẹ́ ń dààmú kí n tó débi tí rí ayọ̀ níwá Olúwa má jẹ́ ń dààmú kí n tó débi tí rí ayọ̀ níwá ní orúkọ Jésù Kristì Olúwa wa orúkọ Jésù ní orúkọ Jésù
1: àkọ́
0: nínú ọ̀rọ̀ rẹ pé
1: nítorí
0: Ọlọ́run yìí Ọlọ́run wa ni láé àti láé láé
1: òun
0: ni yóò máa ṣe àmọ̀nà wa títí ikú
1: Ọlọ́run
0: mo ń gbàdúrà fún àwọn ọmọ rẹ láti òní lọ máa ṣe àmọ̀nà wọn lórúkọ Jésù
1: ìrìn
0: àjò rẹ nínú ayé
1: ìrìn
0: àjò rẹ lóṣù
1: yìí
0: àti lọ́dún
1: yìí
0: Olúwa yóò máa ṣe àmọ̀nà
1: rẹ
0: òun ní ṣe ẹsẹ̀ gbé
1: òun ní ṣe ẹsẹ̀ gbé.

0: FM 92.9.
1: FM 92.9.

0: alùpùpù eléyìí tá a mọ̀ sí ọ̀kadà alùpùpù tí ń ṣọ̀kadà yìí kò fi ṣiṣẹ́ o ṣùgbọ́n nígbàkigbà tó bá ti ń bọ̀ ń bi iṣẹ́ làárọ̀ ní ṣọ́ọ̀bù rẹ̀ yóò gbé alùpùpù ọ̀kadà yìí yóò gbé wá ńgbọ̀ bá tún ti kúlòsì lọ́wọ́ ọ̀rọ̀ lẹ́ málẹ́ alùpùpù yìí náà ni yóò tún gbé padà èmi ti ń tòótọ́ ẹni tó súnmọ́rákùnrin yìí pẹ́kípẹ́kí ń ló sọ̀rọ̀ kan òdòjọ́ kan wọ́n kàn jókòó wọ́n ń sọ̀rọ̀ èyí ló bá fọ́ gbáyà mú kí ni tó ṣe láyà kò lè sọ̀rọ̀ fún bí ìṣẹ́jú díẹ̀ ṣùgbọ́n nǹkan kò ṣe ó kàn fọ́ gbáyà yẹn mú yáni kí ló dé kò sí nǹkan kan tó ṣòun o kò pẹ́ kò jìnà sígbà náà ó gbọ́wọ́ yìí kò láyà ìyẹn wá láti máa béèrè pé kí ló ṣẹlẹ̀ ó ní ibi ọwọ́ kan lẹ́gbẹ̀ẹ́ àyà yóò kàn máa fa òun so ó ṣe wá gbìyànjú kó tàwọn onímọ̀ lọ kí wọ́n ṣàyẹ̀wò nǹkan kò sí tó ń ṣòun jàre ó dáa ewu tá a pọ́ ṣarákùnrin yìí wẹ́rẹ́ yìí ó ti wà lára ẹ̀ bẹ́ẹ̀ tó ṣe fọ́dún kìíní ọdún kejì ọdún kẹta tè pé ènìkẹ́ ní ọ̀làkọ́la tí bí ẹ̀gbẹ́ àyà láti inú ni ó ti fà á so yóò wà lójú kan bẹ̀ fún ìṣẹ́jú àyá tí ò ní lè bẹ́ẹ̀ni kankan sọ̀rọ̀ ṣùgbọ́n tó bá tún ti fílẹ̀ yóò tún bẹ̀rẹ̀ sí ni máa báṣẹ́ rẹ̀ lọ ìgbò tó àkókò kan arákùnrin pé bóun bá momi yóò kọ́ ṣe bí ẹni dárogún síbi igbá àyà òun nígbà tó bá ṣe díẹ̀ ni yóò ṣe wàá ṣàn lọ sàlẹ̀ báwo la ti ṣerú èyí sí bí kíní ṣe bẹ̀rẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́ rèé o àwọn àpẹẹrẹ tárákùnrin yìí ń rí rèé tí ò kọ bí ara sí la fi ń pé ká fura a kò ì ta àwí yìí lẹ́yìn àwọn àpẹẹrẹ tó rí yìí yóò di pé nígbà kí ìgbà tó bá ń jáde yóò di pé àyà rèé ó máa já nǹkan ò gbọ́dọ̀ bọ́lẹ̀ pè àyà rèé ó ti já kí la ti ṣerú èyí sí wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́ arákùnrin yìí bá a débi wípé kéèyàn ti ṣiṣẹ́ lọ lójúmọ́ kéèyàn wá dórí ìbùsùn tó yẹ kó sùn o lè lo wákàtí kan wákàtí méjì wákàtí mẹ́ta ìgbò tó àkókò kan ẹni tó jẹ́ ìyàwó òun ló pòun ṣàkíyèsí pé ìtẹ́ kì í tètè sùn yóò bóyá lẹ́ẹ̀ni lọ́rọ̀ ògùn òun lọ báwọn ti ń ta ògùn àwọn oníṣọ́ọ̀bù wọ̀nyí òun ra ògùn tó yẹ pé tóun bá lo òun sùn ó tó àkókò kan rí i pé òun ò bá ti lo ògùn yìí òun ò lè sùn kódà ṣe bí wákàtí méjì wákàtí mẹ́ta ló máa ń tèkì òun kó òun tó sùn tẹ́lẹ̀ ó di pé ìgbà tóun bẹ̀rẹ̀ sí ní lo ògùn yìí tóun dáwọ́ ẹ̀ dúró àti wá sùn tílẹ̀ ó fi mọ́ odògùn dọdẹ ibi ọ̀rọ̀ ti bẹ̀rẹ̀ rí o kí ni tó ṣẹlẹ̀ sárákùnrin ta wíyé ọ̀rọ̀ ta ni pé kí bàbá ó má gbọ́ bàbá gbọ́ kódà ó de ti ìbálẹ̀ kí ló ṣẹlẹ̀ sárákùnrin ta wí.
1: àríkẹ́ríkẹ́ èmi ló dé tó rojú koko báyìí.
2: Ojú lo ṣì rí ṣé mo ti máa bọ jẹ.
1: Èmi ni mo ṣe.
2: Ẹni bá rí ẹ bó ṣe ní fùrùkọ̀kọ̀ bí ẹni bí olè sòkìdí lẹ̀ ká tó wọ̀bù sùn. Yóò rò pé irinṣẹ́ kìdí ló ń kó lásìdí eré lánàá. Bẹ́ẹ̀kẹ̀ òkè tẹ̀yẹ̀ ò ní tìtọ́ sàdédàjì ọ̀nà. Ṣé o ti kárí wọnú bí èpò ló tó fẹnu kan yìí?
1: Àìsàn àtàrùn yóò máa ṣe nǹkan o. Ìmọ̀ wa ni ti ṣe báyìí olólùfẹ́ mi.
2: Ṣé èmi ni màá ṣẹ̀
1: ìwọ náà sọ̀rọ̀ sókè ṣàlàyé bó ṣe ń ṣe fún bàbá òkè o kọ́ mara yóò tó gbóúnjẹ alẹ́ rẹ fún lóko jẹ ọ̀pẹ́ yìí tó ń roni gorogo ara títa jẹ ara títa ara yúnyún kí bàtà ó máa bọ́ lẹ́sẹ̀ ọmọ ènìyàn kò sún ọ kẹ́rọ máa ṣẹ̀yọ́ séréséré tàbí tó pọ̀ lápọ̀jù ìṣara tó ń buni so bàbá òkè o lélẹ́ gbòógì atura lórí èyíkéyìí àìsàn tàbí àrùn tó fẹ́ dani gúnlẹ̀ bàbá òkè o kalẹ̀ sí shop 10A Oyekola Shopping Complex Ladojukọ Deeper Life Church Jakande Gate Egbero Isolo Ipinle Eko Epe 08094471143 08094471143 Bàbá òkè o elégbòógì débẹ̀débẹ̀.
0: Ẹ káàbọ̀ padà nípa àkòyí ta wí yìí o ẹ má gbàgbé pé à ń sọ wípé a fi ń pera wa ṣàkíyèsí wípé ẹni tó jì sí kòtò kára yòókù lọ́gbọ́n káwa náà má bàa bọ́ sínú irú ìṣòro bẹ́ẹ̀ ńlá ṣe ń sọ pé bàbá ti ń ṣàkíyèsí àwọn nǹkan kan lágọ̀ ara wa tá à ń wò ó pé bí nǹkan ìṣeré bẹ́ẹ̀ kọ́ ló ṣe yẹ ó rí ẹja tètè máa gbé ìgbésẹ̀ ká máa kàn só ní mímọ̀ torí irú èyí lọ́lọ́ ń ṣe dá bàbá òkè hò bàbá òkè hò àgbo onímọ̀ ìjìnlẹ̀ ń pe ìwé àtegbò tó mọ kùnkùn ní ìwé àtegbò láti fi ṣe ìwòsàn fún gbogbo onírúurú àìsàn tàbí àrùn tí bá ń bani jà lágọ̀ọ́ ara bàbá òkè hò wà ní shop 10A Oyekola Shopping Complex Ladojukọ Deeper Life Church Jakande Gate Egbe Road Isolo nípínlẹ̀ Èkó ẹ má gbàgbé 10A Oyekola Shopping Complex ni bàbá wà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́lẹ̀ máa pe bàbá òkè hò sí rèé o 090 94 0807-1143 080-94-47-1143 ẹ̀rọ bá ní sọ̀rọ̀ tó jẹ́ pé tààràtà bàbá ni ó láǹfààní àti gbé a pè é tàwí bọ̀rọ̀ rẹ̀ ṣe bẹ̀rẹ̀ rẹ̀ o èló bá dọjọ́ kan arákùnrin tàwí yìí ń ló sùn lálẹ́ kí lè ó mọ́ kò di pé èèyàn gbọ̀nà bí iṣẹ́ lọ ìlógún bá dé o àtòrí ìbùsùn bẹ̀ ló ti ń wò bọ̀ mi ò láti pèrú èyí sí ìyàwó tí wọ́n jọsùn bẹ̀rẹ̀ sí ní gba pẹ́pẹ́pẹ́ kí ni tó ṣẹlẹ̀ dáde lágbájá kí ni tó dé kò lè sọ̀rọ̀ ọkọ̀ ń wò ó ń ṣẹ́jú ìyẹn wò ó pé kò tiẹ̀ fọwọ́ jù àbí kò fẹsẹ̀ júwe èmi tí ń tòótọ́ arákùnrin tàwí yìí ò lè gbápá kò lè gbẹ̀sẹ̀ kò lè sọ̀rọ̀ ṣùgbọ́n lajú lẹ̀ báyìí ó dà ó di dìgbàdìgbàdìgbà ẹ jẹ́ kí wọ́n fi kinní kan pa lọ́wọ́ ẹ jẹ́ wọ́n fi kinní kan pa lẹ́sẹ̀ oníkálukú bẹ̀rẹ̀ sí ní mú àmọ̀ràn tiẹ̀ wá ṣùgbọ́n kókó ọ̀rọ̀ ni pé bó bá yí pé ń gbà tárákùnrin tí ń ṣàkíyèsí páyọ̀ òun já nǹkan kan fa òun so láyà àbí òun ò rórun sùn ń ló tètè gbé ìgbésẹ̀ ó ṣeé ṣe kó má dìbì tó dé yìí ẹ fura páṣẹ ò fura ló fi jánú àjẹ ò fura ló fi jẹ 0809447-1143 lẹ̀rọ bá ní sọ̀rọ̀ bàbá òkè o tàbí 0809447-1143.

0: àríkẹ́ríkẹ́. Èmi ló dé tó rojú kòkó báyìí.
1: Ojú lọ ṣe rí. Ṣé mo ti máa bọ̀ jẹ?
0: Èmi ni mo ṣe.
1: Ẹni bá rí ẹbọ ṣe ní fùrùkọ̀kọ̀ bí ẹni pé o lè sọ kìdí lẹ̀ka tó wọ̀ bùsùn. Yóò rò pé irinṣẹ́ kìdí ló ń kó lásì déédéé lánàá. Bẹ́ẹ̀kẹ̀, òkè tẹ̀yẹ ò ní ti tọ́ sàdédàjì ọ̀nà. Ṣé o ti kárí wọnú bí èkó ló tó fẹnu kan yọ?
0: Àìsàn àtàrùn yóò máa ṣe nǹkan o. Ìmọ̀ wa ni ti ṣe báyìí olólùfẹ́ mi.
1: Ṣé èmi ni màá ṣèlọ sọ fún yín pé kẹ lọ mójútó ara yín? Bàdá tá a fọ gámà kárí o. Ó fi egbògi bàbá òkè ehò.
0: Kí ló wí ni? Ìwọ náà sọ̀rọ̀ sókè. Ṣàlàyé bó ṣe ń ṣe fún bàbá òkè o. Kọ́mọ aráyé tó gbóúnjẹ alẹ́ rẹ̀ fúnúgbò jẹ. Ọ̀pẹ́ ẹ̀yìn tó ń roni gbogbo. Ara títa jẹ, ara títa ara yín. Kí bàtà ó máa bọ́ lẹ́sẹ̀ ọmọ ènìyàn kò sún ọ. Kẹ́lẹ́ ó máa ṣẹ̀yọ́ sérésére tàbí tó pọ̀ lápọ̀jù. Ìṣara tó ń buni so. Bàbá òkè o lè gbòógì atura. Lórí èyíkéyìí àìsàn tàbí àrùn tó fẹ́ dani gúnlẹ̀. Bàbá òkè o kalẹ̀ sí Shop 10A, Oyekola Shopping Complex, Ladojukọ Deeper Life Church, Jakande Gate, Egbero, Isolo Ipinle Eko, Epe 08094471143 08094471143. Bàbá òkè o, elégbòógì dẹbẹdẹbẹ.
2: Ẹ kú dédé wòyí ní gbogbo ibi tí ọwọ́jà iléeṣẹ́ rédíò tẹ ti ń gbọ́ wàyí dé. Yorùbá ní igbá tó tó gbá báyìí òun ló ń ṣọba gbọ́mi. Kọ̀kọ̀ tó ń tó kọ̀ọ̀kọ̀ òun ló ń jẹ bálẹ̀ lódò tá a bá rí ògbóǹtarìgì tó mọ̀ nípa ewé. Iṣẹ́ tí ewé ń ṣe, egbò àti oje igi iṣẹ́ tó ń ṣe. A ti mọ̀ wí pé onítọ̀hún ni wọ́n ń pè ní ògbóǹtarìgì oníṣègùn ìbílẹ̀. Ẹ máa wò pé mò ń pa àṣàmọ̀, kí nìdí àṣàmọ̀ mi? Mo tún ti ní àlejò pàtàkì gẹ́gẹ́ bí ìṣe wa. Bàbá, ẹ bá mi kí aráalé kẹ̀sì dárúkọ yín.
3: Ẹ ṣeun Atọ́kùn, orúkọ tèmi ni Taofik Ajiboro, ẹni tí gbogbo ayé mọ̀ sí bàbá òkè o. Òun náà ló ń kí wa pé ní àlàáfíà Ọlọ́run ọba kò ní fi gbogbo wa sílẹ̀.
2: Ẹ ẹ jẹ́ àṣàmì wìtìwìtì.
3: Àmì.
2: Bàbá òkè o, a máa tún rí yín.
3: Ẹ ṣeun Atọ́kùn, bẹ́ẹ̀ náà là á bí ni. Bó ṣe jẹ́ pé bílẹ̀ bá ti ń sú, bẹ́ẹ̀ náà ni lẹ̀ mọ́. Òun náà ló fa tẹ́ fi tún rí bàbá òkè o lákọ̀tún nípa ìlera ara wa. Nítorí pé ẹ mọ̀ pé nípa ìlera ẹ̀dá, ó jẹ bàbá òkè o lógún púpọ̀. Ẹ sì mọ bàbá òkè o lórí pé bàbá òkè o kì í ṣe àmúlùmọ́là o. Lórí nǹkan ẹyọ kan ṣoṣo, òun náà ni ṣara.
2: Gẹ́gẹ́ bí ìbéèrè tí a máa ń bí ní gbogbo ìgbà, kí ni àwọn nǹkan tó máa ń fa ìpèníjà iṣan ara?
3: Ẹ ṣeun Atọ́kùn, làákàyè yìí ò ní dàrú.
2: Àṣẹ.
3: Nípa ìpèníjà tó máa fa iṣan inú ara, àkọ́kọ́ ńbẹ̀, òun ni pé téèyàn bá ní àrùn tá à ń pè ní àrùn gbajúmọ̀ rí, tá à ń pè ní àtọ̀sí, a máa ṣàkóbá fún iṣan inú ara. Ẹlẹ́ẹ̀kejì, òun ni kẹni tó ń bá obìnrin ṣeré lásìkò tó ń ṣe àládà rẹ̀ lọ́wọ́, a máa ṣàkóbá fún iṣan inú ara. Ẹlẹ́ẹ̀kẹta, òun ni ká máa ṣẹ̀yọ bí ẹ̀mejì bí ẹ̀mẹta kílẹ̀ tó mọ́. Àbí káyọ̀ tiwa kó tiẹ̀ máa jáde dáadáa kó máa jáde ṣeréṣeré, a máa ṣàkóbá fún iṣan inú ara. Ohun tá a ṣàbápàdé rẹ̀ látara ilé ìgbọ̀nsẹ̀, gbogbo àwọn nǹkan wọ̀nyí a máa ṣàkóbá fún iṣan inú ara tí kò ní jẹ́kẹ́jẹ́ oríbi lọ dáadáa. Tó bá sì ti kóbá iṣan, ara ò ní ṣe dáadáa mọ́. Gbogbo àwọn èèyàn sì mọ̀ pé bàbá òkè o mọ nǹkan méjì ju iṣan ara nìkan náà lọ. Lórí àìsàn iṣan ara yìí tó bá ti wọnú ara, a máa fa àìlèṣe déédé fún ọmọkùnrin tá à ń pè ní ìdákọ́lẹ̀. Ìwọ ọmọkùnrin tó wúra ẹ dáadáa tó jẹ́ pé láàrin ìṣẹ́jú kan sí méjì ara rẹ ó ti wálẹ̀. Àbí ìwọ tó jẹ́ pé ọtí ẹ̀ nílé bá obìnrin rẹ ṣeré lẹ́ẹ̀mejì bí ẹ̀mẹta kílẹ̀ tó mọ́. Àbí ìwọ tó tiẹ̀ jẹ́ pé ní ara ti ò tiẹ̀ ní gbéra dáadáa dépò pé ọ lè ṣe ojúṣe rẹ. Mo nítọ bá ti nípa ìníjà nípa iṣan ara tí máa fa ìdákọ́lẹ̀ fún ọmọkùnrin. Dídélẹ̀ máa bọ̀ wá bàbá òkè o ní Shop No. 10A, Oyekola Plaza, opposite Deeper Life Church, ní Jákàndé Ìsọlọ Road. Ibẹ̀ ni bàbá òkè o wà báyìí. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó a lè pe bàbá òkè o sí 08094471143. Lẹ́ẹ̀kan sí 08094471143 08022613442 08022613442. Ọmọ ọdún mélòó nìwọ? O tí ju ọmọ 40 years lọ, o tí ju ọmọ 50 years lọ, o tí ju ọmọ 70 years lọ tó jẹ́ pé láàrin ìṣẹ́jú kan sí méjì ọ ti da tó wẹ̀lẹ̀. Mo nítọ bá wá bá bàbá òkè o, ìwọ gan ó mọ̀ pé ní Ọlọ́run ń bẹ lẹ́yìn bàbá òkè o. Àwa ò mọ nǹkan méjì o ju iṣan ara tí máa fa ìdákọ́lẹ̀ fún ọmọkùnrin ti ki je ki omo okunrin le soju si e dede lodo aya re lori ise ara ti waboke o nsoro nipa yi nkan to ti sele se mi gan fura mi ri ni ti mo si lori sirisi ogun lori nkan yi ti nkan yi o lo yo tun pada wa nigba to ya ni mo pade baba kan baba yi lo se toju arun idakole ifun mi o n lo fi je si pe ni gbogbo eyan to n wa sodo baba oke o lori idakole ti mo so omo okunrin dole awon na gba pe ah olohun be leyin baba oke o pelu ase lodo olohun oba to mu ti wa to mu ku nbe to ba dodo baba oke o ni shop number 10A Oyekola Plaza ni waju Deeper Life Church ni Jakande Gate ti Isolo Road ibe ni baba oke o baba yi pelu ase lodo olohun ti enu ni so rese ero ba ni soro baba oke o 08094471143 lekan si 08094471143 abi 08022613442 08022613442
2: Leti gbọ yen se mo wi pe Yoruba bo won ni iriri lagba ohun ti o ba ti se ni ri ki awosan a o le so pe bayi ni won se se iwosan re ohun leti gbọ lenu baba oke o yi ohun to ti se won fun ra won ri ni ki Olorun to lo eyan fun won eni to Olorun wa lo fun won yi o tun wa je ki baba oke o na tun lo wa imo kun imo lati mo nipa itoju aisan isan ara baba oke o nipa aisan onibe ta to mo nbara won rin ojora arabeku ati dakole kini iyato to wa laarin meteta
3: e seun atokun idakole na tin ba obirin re sire to jaji pe ni yo le se ndede bo si ye ko se sugbon ko ne lagbara lati se elekeji arabeku ara odide laarin seju kan si meji ara ti wale ojora ntite ara odide keyan fe ba obirin re sire yo da igba to ranti nkan kan ara re o ba wale ti o ba ti ri be ndele ko ma bo wa kan si baboke o lase lodo olohun lagbara lodo olohun to ba dodo baboke o ogba olohun be lodo wa olohun si n ba wa se
2: baboke o ka ma te si waju yato si pe nkan lomokunrin aisan isara yi se o ni bi to tin ko ipalara ba obirin atokunrin lapapo
3: e seun atokun be ni gbogbo alamo ipe ni isan ni waya ninu ara nigbati eje o ba ti ribi lo bo si ye ko mo lo to ninu isan ninu ara yo bere mo mu awon ipe ni ja kokan wa akoko ninu penija o sese ko je ti kwarin laarin seju kan si meji ka bere si mo mi elele elomi yo mo rin gege bi eni ti bata fe boyo ninu ese re karin ka mo terin elomi yo da bi gba to te igo mo le ni tori pe atele se o mo kan gorogoro elomi pajapaja lowo pajala pajalese elomi owo mo gbon be ni gbogbo ara o bere si mo gbon elomi nbe nko mo rin kakiri inu ara titi eni abi kinu ara bere si tayan elomi nbe o ti eni le rorun sun dede kori mo fu elomi elomi ese re yo bere si wu ni ka te bayi abe kelomi o ti eni rigbon sese dede dada eyin yo mo fa elomi so ise ese ko mo fa elomi so isa pa ko mo fa yan so awon nkan yi ipenija isan inu ara ti eje ori bi wole to ninu awon ise ni awon yi lo nsa ko ba fun awon ise yi pelu ogo lodo olohun to ba dodo baboke o iwo gan gba pe ni olohun be leyin baboke o itori baboke o mo nkan meji ju isan ara yi ti ma so omo okunrin di ole ti ko ni je ki omo okunrin lo soju se dede abi to ma so ara di ole ti ko ni je keyan rin dede dada ti ko ni je keyan le gbese dede kisale nu ma kanyan kayin ma fayan ope yi ko ma ro ni gorogo eruku ko bere si ro elomi elomi nbe to ja ji gbadun pe pajapaja owo pajapaja ese kaya ma lu pipi kelomi ma ro run sun dede kori ma bere si fo ni gorogo koju eyan ma su elomi nbe go ma rin kakiri nu ara eni abi ki nkan ma so kulukulu abi kara bere si tayan to ba ti ni ipenija yi pelu agbara lodo olohun pelu ase tolohun ti mo fi nsoro yin to ba dodo baboke o iwo na o gba pe olohun be leyin baboke o baboke o ti wa wa ni shop number 10A Oyekola Plaza ni waju Deeper Life Church ni Jakande Gate ni Isolo Road ibe ni baboke wa ero ba ni soro mi 08094471143 lekan si 08094471143 abi 08022613442 08022613442 22216142.
2: O lagbara o on te do ba ma ma sagbare o emi o mo wi pe aisan nu sara o ko gbogbo nkan to po to bayi o ko sinu afi be se laye wa o de ti waye waye ke bayi awon ti iru nkan be yen se lowo lowo nile bayi bo se ngbo yin won a ti ma gbianju ati pe oju opo yin sugbon ka to ma ka seto yin le opolopo awon ti ejo wa ni lana kan na na ma so wi pe e wa fun ajegun e wa fun ajegun sugbon mo ri pe eyin ma nfi nkan kan kun ajegun todo tin pe ajegun adayeba si iya to nbe laarin ajegun lasa ati ajegun adayeba ni ati pe ki lo bi adayeba to wa ninu ajegun todo tin
3: atokun ibere te bere ibere to lagbara pupo ni e ma tokun pupo ajegun adayeba ti mo so ni pe baba to bi baba baba mi lo ni ajegun yi nitori pe ode ni won ana ni ajegun adayeba yi nipa imo lo soko ode ibe na ti ba pade nigba ti won wa ba pade won ti sato tele pe ti omo omo mi ba ti bimo okunrin ni ke gbele lowo oni won fi wa pe pe baboke o abi tu to nbe ninu ajegun adayeba ti wa to fi yato to fi je pe ni ajegun adayeba oni won pe nu
2: kabiyesi elebimare
3: to fi je si pe ni mo ti nagbara mo ti nagboro mo ti lowa mo ti leyin to ba dodo baboke o awon na ma ri pe olohun be lodo baboke o toro olohun ba wa se
2: adupe fun olorun pe o n ba yin lowo si be se n ta bayi te n to olohun je ko di erun ni di mo yin lowo e ka to ma lo e ba wa pe address office yin le kan si ke de so oju opo e wa fara balẹ pe tori awon elomi ti won tete ri nkan mu
3: baboke o ti wa ni shop number 10 e oye kola plaza ni waju deeper life church ni jakande gate ni solo road ibe ni baboke o wa ero ibani soro ti ele pe baboke ozi 08094471143 lekan si 08094471143 abi 08022613442 08022613442 a si ni ero igbalode yi ta ma fi se awo se o fun awon eyan ti won o ma foju ri gbogbo n to nsele ninu ara o si ma ri awon ipenija to ba ba isan kokan pelu ase lodo olohun oba to mu ti wa to mu ko nbe mo nigba ago ti enu ni soro se baboke o ti wa wa ni shop number 10A oye kola plaza ni waju deeper life church ni jakande gate ti solo ibe ni baboke wa
2: o le ti gbo yen gbogbo eniyan gbera fuya ko kojo si shop number 10A to ba tin bo lati isolo bayi bi eni pe o nlo si ikotun to ba ti de jakande gate bi shop meji si meta o ti ri oye kola plaza ni waju church nla kan deeper life church to wa nbe iwo se ati wo be bere shop number 10A ibe ni baboke o kale si ero ba ni soro won le kan si 00 94 47 11 43 o tun le pe 08022613442 aisan ko ni fi agbara wa se bugbe o iwo na se igbese won a ma reti re ni le se baboke o o digba kan na
4: arike rike emi lo de to roju koko bayi
1: oju le se ri se mo ti ma bo je
4: emi ni mo se
1: eni ba ri e bo se ni fun koko fun koko bi eni pe le so kidi le ka to wo gusun yo ro pe ni se kidi lo nko la se de re lani beke oke pe o ni ti to sade daji ona se ti kari wonu bi epo lo to fenu kan yo
4: aisan tarun yo ma se nkan o emi wa ni ti se bayi ololufe mi
1: se emi ni ma se so fun pe ka lo moju to rara yin bada ta o fo ga ma kari o o re mogi baba oke ho
0: kilo win iwo na soro soke salaye bo se se fun baba oke o ko ma rayo to gbo ja le re fun lojo je ope yin to ro ni go ara tita je ara tita ara yun ti ba ta o ma bo lese omo eniyan ko sun o ke do ma se lo sere sere tabi to po lapoju isara to nguni so baba oke o le lepo je atura lori eyi ke yi aisan tabi arun to fe da ni gule baba oke o kale si shop 10A oye kola shopping complex ladojuko deeper life church jakande gate egbe road isolo ipinle eko e pe 08094471143 08094471143 71143. Baba Okeo, elepo di debedebe.
5: Foresters secure the nation's forest.
6: Bi nawo ba sele lagole, a ma kagun sani kan je nikan lo. Gbogbo eyin olugbe osodi solo leko, ti e nilo eso alabo ti wantiwa, ni bi oniruru ayeye, bi ikomo jade, ojo ibi, igbeyawo, isiku agba, ikoseyege, ikeko jade, bo si ayeye isile, oye jije, igbopa ase, walimatu Quran, ayeye nikai, ifilole ti a mo si launching, ati bebe lo, iba jode ale abi tosan, teyin wa nilo abo to peye, lori emi ati dukiya, e se kan si egbe Forester, labi assistant commander. Forester Security Services, Lagos State, Al-Haj Chief Adewale Salami, Desalam. And we are on 080-33-21-1124, Tabi 080-80-50-0098. And if you are State Commander, ni are Commander Oguni Ibalogun, 00-33-18-6093. And for this, you are going to call the Tokalesi 21, Adeyemi Street, Arojobe area, Oshodi, you are
5: Foresters secure the nation's forest.
7: Oran yoju iwa lati odo Alhaji Musbaudin Ogunbana Baubam
8: Baba Adini Aisha Olalunpe Mosque.
7: Ti won wa ni titi layo egbe nipinle Eko ni ifowo sowopo pelu
9: Imam Sulaiman Musbaudin Akani lagbagbe missioner Aji Ashiru Ganiyu Oriyomi.
7: Ni won so wipe inna Allah atoyiba lam yaqbalu shay'an ila toyiba. Olorun oba oba to mo ni be won o ni gba nkankan lowo emi ateyin. A fin kan tun mo e je ka wa na ogbiyanju ka ma wa ni mimo layika ati lawujo wa tori bi pe imo toto o bori arun mole boye se nbori oru ka to lo sin lohun agbudo wa ni mo toto ta ba tu sin lohun tan a wa ni mo toto ka je ka wujo wa wa ni mimo e ma je a se baje abi se egbin si awujo nitori bi pe ajakale arun a ma tan latara aisi imo toto lawujo imo toto lo le bori arun gbogbo oran yoju iwa lati odo Alhaji Musbaudin Ogunbana Baubam
8: Baba Adini Aisha Olalunpe Mosque
7: egbe nipinle Eko.

0: Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ijo fadila to Sheikh Isa Tijani Ahmed of Nigeria. First man, o fi beti ko gugu e si bi ojo bi anabi wa mele ti a o se ni ojo kokodogun su kejo 2026 to je ojo Saturday ojo Abameta ni opopona Dapo Bill Street off Ladipo Road Mushin Lagos de ago mesale di aro ojo keji olugbale ojo na ni fadila to Sheikh Alhaji Khalifa Alhaji Ibrahim Isa Badlos oluwa sojo na ni fadila to Sheikh Alhaji Abdul Ghani Olamileke Muhammad Chief Imam Alaram Central Bus Oshodi Lagos. For Kulere Alaye, Epe 080-261-7289 080-261-7289 Tabi 0818-003-4061 Masala.
1: Agbaraki Fokoto, iri aye wa ko ni fo wa saaju eko number orire yi sile 0803 373 5570 sabi 0708927444 egbogi to ba gba ni lowo aiso arun ijakureku omi orire o gbodo gbe arun to sogoji lo sodun ohun to saboyade gbogbo oloya ni se o akiro kadun adara ma saiso osi alago Alaugo, gbogbo ala lo nitumo e ma se beru lori ofara eyikeyi aisan oju enu ara rihun ifunpa giga majata fonikufo ladide oji ara olomokunrin to ti domi oyun iju tabi ropa rose ohun ti agba fi njeko abe iwe lo wa ewe ati egbo ko se fowo ro seyin bakan na lo bo sori bi irin ajo eda ba dojuru so poluku musu aye o le pakada rada ṣugbọn wọn le fawo ago seyin kakawo bonu kọlọnu abayọ o ile ise to mo koro to tun mo ona ye la n ko oko atada fun ile ise animo kaya ba and spiritual therapy ni ke kan si won wa ni 16 santos avenue abule egba lagos e ma pe won sori 0803 373 5570 0803 373 5570
2: Spaghetti, indomie, semovita, isu, buredi, ewedu efo, potato, alubosa, ororo, epo, tomato, atarodo, usombo, olule pepepe, onje Alimosho season 2, iroru lobade, nijoba ibili Alimosho local government, honorable akipelu Ibrahim Johnson, otushile ilatifisa, miayayo dukon, lofisi, gegebi alaga ijoba ibili Alimosho, oyakile nuro wo, Alimosho mefefa, ema tuya yake, ema tuya yamabo, nijoba ibili Alimosho, onje no tibere, sini wan tita lato jo aje Monday, e wajan fanire, olukede, the executive chairman, Alimosho local government, honorable Ibrahim akipelu Johnson, ahoma riti yo.
3: Eka le gbogbo lolufe to wa to yin leyin atijo mo de keta yen eleyin ninu osu tutun ta wa yi ibi de pe ni gbogbo kingdom ibi ta wa ta tin wa awon to wa tegbo tegbo isa ko so wo bade mi lo wa to yin lo wa segun ajasara si de wa osu to gbogbo ka fata akoba sise yo ise se lagba eka won lori laafin gba ni lori gbogbo oruko mi lori adebi pe ajasara láyé àtijọ́ àwọn àgbà àtijọ́ ní pẹ̀lẹ́ lákọ ó sì láwọ̀ ikú gbogbo ọ̀rọ̀ kọ̀ọ̀kan òun rẹ̀ jẹ́ pé ó ní ìtumọ̀ rẹ̀ agbé ìkádà ara wà sọ́dọ̀ rẹ̀ ọlọ́run agbé ìkádà ara wà sọ́dọ̀ rẹ̀ ọlọ́run ọgbọ́n òun ògún òun àyàfà àdúrà agbé ìkádà ara wà sọ́dọ̀ rẹ̀ ọlọ́run under studio ní àsàláwùdé ní òkúkúyà bello street ló ń gbohun wa sílẹ̀ ẹgbẹ́sẹ̀ fún wọn pẹ̀kì ìjáyàn tẹ̀ mọ́ Avenue Cameraman, adari to nigba ye to je pe e fe se nte won lo so ko to wa be so ko na lo wa e ko ni aso lawo ni abu ma to mo para so jo ko 0063 65587 la ya ti jo mo de ku baba te wo ba baba araba na ni baba to te baba wa te no mo pe se bo ti mo lo ko ja yin re mo wa gwa wa go sise se bo ti mo ele wa sa pa ita kan na lo je ko bi ero yi la ya ti jo o bo kan de ni ilu sa pa ni ilu abi okuta ni ipinle okuwo o wa lo se ta obirin yi lo oyeji re wa di ogun jakikaro ilẹ yoruba obirin ni won pe ni sori fapon sebo ti mo elewa asapon pele lako o si lago nitori pe ojo to ba je ko ti gbe apo awa ni okan ojo na lojo ko wa na mo tan ko si to ni se wa mi mo o mo se lowo fa won ti o ni awa nle ni apo ti o la ya to ti lekun igbagbe aye ni je je to ba ti la ya ba ni o di meji lodo re o ba ti ronu ati je lo ronu ati o wa lo ta ni sa pe ni lo bi okuta ni ipinle ogun o wa gba yi to po ko mo wa ra tori pe wa na ni atajije o se do akosile bo la ya ti je di pe o ni okun kiko ti si ko mo ni to ko ati fi o wa abi arabe jeneti o de sola ye lodo 1925 ti lo se ogo lo o le eyo kan ara yin lo si ile iwe methodist primary school ile iwe alakobere ni ijoko ni ilu abi okuta gbogbo ere mo arabirin jeneti odesola tori pe ẹja gbogbo ko kọnta tẹlẹ tawọn si jafis lọwọ ijijọ ko ti pe lo gbe to wa sisi lodo 1951 lodo nigeria ni akọle gbogbo ọdun mẹdinlọgbọn sẹyin arábìnrin yìí mọ́ ta wàràwàrà lọ́jọ́ pé ó mọ́ ta wọn rẹ̀ tó sì jẹ́ pé adákàjẹ́ wọn ní kò lójú àánú ọ̀pọ̀lọpọ̀ àwọn èrò mọ́ wá rẹwà arábìnrin yìí bá ti tẹnu ẹni pé ó ní àtà ṣùgbọ́n ní tó fa sábàbí tó yẹ pé apọ̀ ìwà tó yẹ pé ó mọ́ ẹgbẹ́ kalẹ́ kò jẹ ẹyọ kan lọ ni àwọn dàbí mo zibida lójú kan tó ń ṣerí èkó tàbí ká jìnà sí tí ò tá àbẹ lórí torí pé ó léwu ọwọ́ rẹ̀ ó gbajúgbajà lóyìn ti nǹkan tó lọ bá tó nígbà tó wà apẹ̀kan tó bá ti tán tí ó sì bì àríṣe bí ó ti mọ ẹlẹ́wọ̀ àṣàpọ̀n ìlọ́fà fọ́fọ́ àwọn ikọ̀ agbáyé ní ìlú abẹ́òkúta ní ìpínlẹ̀ ogun obìnrin sí máa ṣe jẹ́jẹ́ títí jẹ́ kó máa ṣe tọmọdé tàgbà ọmọ ṣe lóore ni wọ́n sọ pé bákan náà jẹ́ kó ń ṣe àpọ̀n rẹ̀ ní ìlú abẹ́òkúta ṣe bí ó ti mọ ẹlẹ́wọ̀ àṣàpọ̀n náà ni pé wọ́n kú wọn ẹ̀yẹ́ adákàjẹ́ kò lójú àánú wọn bá tẹnu ẹ̀ náà ní kọjá pé kọ ọ̀rà ọmọ sójú kòkòrò tòjú bá wà náà bá ti tán kò ní gbapò wà ní ìkaná mọ àfitẹ ẹkọ bá tún di ọjọ kejì ìtàn lóbi ọrọ yìí ó láyé àtijọ tó sì jẹ kó fìdí rẹ múlẹ ní ìlú abẹọkúta ní ìpínlẹ ogun tọpọlọpọ ọmọ ilẹ yorùbá lọkùnrin àti lóbìnrin àgbàlagbà tọmọdé àtàgbà tó pé wá ń lórí pé ṣebú ti mọ ẹlẹwà àṣàpọn àbọrọ ránṣọ fún wọn láàbí tó bá dénú rẹ
4: bọ́dá tó ń lọ bọ́dá tó ń lọ ṣe bẹ́yìn là ń pè náà.
5: Ẹ má bínú mi ò mọ̀ pé mi lẹ̀ ń pè àti wípé oúnjẹ tí mo fẹ́ lọ rà ló wà lọ́kàn mi.
4: Oúnjẹ lẹ fẹ́ lọ rà lẹwà dìgẹ mọ́yà tó yìí.
5: Bádà ẹni tí ò mọ ni ló ń fi ní ṣeré. Ilé oúnjẹ Twins Mother Food Carton ó kọjá bẹ́ẹ̀ ṣé ti àyíká wọn tó mọ́ tónítóní ni ká sọ àbí ti ìmọ́tótó pẹ̀lú ọ̀yàyà tí àwọn ọmọọṣẹ́ wọn fi ń dáhùn èèyàn lóhùn àti wípé àwọn oúnjẹ àrímà lè lọ àjẹtújẹ oúnjẹ lóúnjẹ Twins Mother kò wá sírú oúnjẹ tẹ wá débẹ̀ tẹ ò rí bí àràlà fùfú iyán ẹ̀bà kó wá jẹ́ àwọn oúnjẹ bíi rice jollof rice fried rice tó bá wá jẹ́ pé ká tẹ́ níbi tẹran àbẹ́já àwọn assorted meat tó nítumọ̀ pọ̀mọ́ tó kata sínú ẹja kíkà pẹ̀lú ẹja panla ògúnfẹ́gọ́ ògbẹ́yìn
4: ṣé lóòótọ́ ibo lọ̀dọ̀ wọn.
5: Ká momi kì í ṣèbẹ̀rù fẹ́ sí i táwọn náà dáná bó jẹ́ tinúlé àbí táwọn aláyẹyẹ kàn sí wọn ní Twins Mother Food Carton number 17 Oyinlola Street Ṣàṣà off Akowonjo Road Sanni Ọlọ́pàá Lagos tàbí kí o pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn 08038030036 08038030036
6: Twins Mother Food Carton Doctor of Stomach Care.
7: A dúpẹ́ lọ́wọ́ àwọn onígbọ̀wọ́ wa bẹ̀rẹ̀ lórí iléeṣẹ́ Baylord Limited tó wà ní roundabout Ìkọ̀sán lábẹ́ ọ̀mọ̀wé Bẹ́wàjì Adébáyọ̀ níbi tí wọ́n ti ń ta ojúlówó fóònù accessories inverter solar system ka lo si itosun. Telephone number 080-230-43099. Bakono, ayo babo le ise dokita Alfa Ola Alasere Kozo Bamilari Animo Kaye Baba Takpa Worldwide. Bawo idaba takoko tabi aisan ayo awon alalobo adura ati ewe tegbo ni won fi yin ojo e. 61 Santos Avenue Abule Egba Lagos ni le ise ti won wa. E pe won si oju opo 080-3373-5570 tabi 070-89-27-4444. Lakoton, aibabe ogbo otaregi onisegun ibile Alhaji Taufik Ajiboro Baba Okeo Elegbogi Bebedebe Shopping A Oyekola Shopping Complex Jakore Gate Isola Road Lagos Leleise ti tun wa. Elekeyi aisan arun àwọn inú oṣù láàrin lọ́kọláyà ojú òpó yìí ní kẹ́ẹ̀pẹ̀ wọ́n sí 080-944-7173 tàbí 080-226-1-3442. Gbogbo ní àìníṣẹ́ àìsàn.
3: Bàbá tí ìsọ́dọ̀ ìlàfẹ́ ìdánwò lọ́pàá tí ìṣọ́dọ̀ ìlànà méjì àgbà ìgbẹ́jọ́ ká láàgbẹ̀ lókò ìwọ̀dọ̀ ní NBA Brand FM lábẹ́bẹ́bá wa bàbá lẹ́dẹ̀ lágbàgbà akíkanjú àdínì sẹ́lẹ̀jẹ́ aláwà fúnbọ̀ NBA Bond Mosque ní ṣógúnlẹ̀ ládípọ̀ ní ẹgbẹ́gbẹ̀gbẹ̀ níwà ìdíkùnlá bọ́lá mọ̀bí àti bàbáwá retire botanic tower alhaj abrahab alade akọ́ṣílẹ̀ ọmọ alásọ́lá mẹ́ta láti rúkà fún mẹ́kí ìdíhùn central mosque ipa kú parliament 3-1 mọ̀lẹ́yìn bí iye ọlọ́dọọdún iye láwà ní fún ọ̀dọ̀ǹgà tó lẹ́ lábẹ́ olùgbàlejòkà aláàjì mẹ́rin tájúdé ọlámilé kan àdéoru bákẹ́lá àbọ̀lẹ̀ ọ̀gá aláàjì mẹ́rin sáàdùdín dùn kó kú pa ọ̀rọ̀ àwọn ètò náà ọjọ́ sáàdù ló bọ́ sí ọjọ́ kẹfọ̀sọ̀kẹsọ̀ ọdún 2026 láàgó mẹ́wàá àárọ̀ ìyẹn ní christian college alági opc jackson ní ìdímọ̀ lẹ́kọ̀ọ́ ojúṣe mùsùlùmí lọ́kùnrin àti lóbìnrin pàápàá jùlọ ní mọ́sálásí NBA Bond FM mẹ́rin fatawa bugafar tó jẹ́ pé ẹjọ́ ọmọ gbogbo gbogbo wọ́wọ́ àti ilẹ̀ àwórì wọ́n wò láwà ní fún wọn fọkàrù islam àpẹẹlẹ ìyẹ̀gbẹ́ ẹ̀sìslam àwọn ìjọba tàkọjọ́ náà ni àtijọ́ lè àyìnbé òdòdó ọba ẹlẹ́rìn fi jí òdòdó kọ́ra bá jẹ́ kí ọjọ́ kò ní agbára ọlọ́ọ̀ba gbogbo àwọn tó yẹ kó kójú kó sẹ̀sí bí àṣẹ kábà òkú lọ́wọ́ hamburger ìgbàgbọ́ wáyé ilé ìjọ sátidé ti wọn kọjá kọlọba kọdẹlẹ fẹrẹ lò fún late alhaja moritiola bello àwọn ìṣe ọjọ́ náà òun láti rí wàsálàdì ọmọ tó wọn kọlọ àti àbájá kẹmsat ọba mẹkúrò ẹkọ lọwọ lára torípò òun náà lànà a sì kì í àfa àtiwá náà ní àsálàdìní ọmọ tó wọn kọlọ àkọlọgbà ní àbúlọ ọfẹ pè mí 0083405741 tàbí 0826913168 náà ní ìjókòó ẹjẹ́ àṣẹbí àti mọ ẹlẹ́wàá àṣàpọ̀n ìyẹn ní ìlú abẹ́òkúta ní ìpínlẹ̀ ogun ọmọdé àkọjá yàrá wa kò sí tamásá kò sí nǹkan táwọn lọ́sọ̀rọ̀ ìyá ò sí bàbá ò sí ó ẹ̀rọ fi ìwà ìjọ mọ òkú ọ̀rọ̀ òtúnjọ ìjọ náà kan tó láyé àtijọ́ ṣeun.
8: Àríkẹ́ríkẹ́ èmi ló dé tó rojú kòkó báyìí.
9: Ojú lo ṣì yí ṣé mo ti máa bọ̀ jẹ́.
8: Èmi ni mo ṣe.
9: Ẹni bá bí ẹ bó ṣe ní fùrùkọ̀kọ̀ bí ẹni gbé lè sọ kìdí lẹ̀ ká tó wọ̀ bùsùn. Yóò rò pé iṣẹ́ kìdí ló ń kó lọ sí dédé ńlá ni. Bẹ́ẹ̀kẹ̀ òkétẹ̀yẹ ò ní ti tọ́ sàdédàjì ọ̀nà. Kí o sì kárí bọnú bí èpòló tó fẹnu kan yìí.
8: Àìsàn àtàrùn yóò máa ṣe nǹkan ìmọ̀ wa ni ti ṣe báyìí olólùfẹ́ mi.
9: Ṣé èmi ni màá ṣèlè sọ
8: ìwọ náà sọ̀rọ̀ sókè ṣàlàyé bó ṣe ń ṣe fún bàbá òkè o kọ́ máa ráyé tó gbó ja lẹ́ẹ̀rẹ́ fúnlùkù jẹ ọ̀pẹ́ ẹ̀yìn tó ń roni gorogo ara títa jẹ ara títa ara yúnyún kí bàtà ó máa bọ́ lẹ́sẹ̀ ọmọ ènìyàn kò sún ọ kẹ́lẹ́ ó máa ṣẹ̀yọ́ ṣeréṣeré tàbí tó pọ̀ lápọ̀jù ìṣara tó gbuni so bàbá òkè o lè nípò jẹ́ àtúrà lórí èyíkéyìí �
10: 0843-084-74-71-143. Bàbá òkè o, elépo kì í débẹ̀ débẹ̀.
11: Adé bí a ṣe ń dé, adé bí a ṣe ń dé o, ẹ̀dàkùn ẹ̀yà ìwà gbọ́ wa, adé bí a ṣe ń dé. Eléyìí ni mo fi ń kí gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì tẹ́ ti ń gbọ́ wa yìí káàbọ̀ sórí ètò wa. Gẹ́gẹ́ bí ìṣe wa, ẹ ti mọ̀ wípé tẹ́ bá ti gbóhùn wa báyìí, a fẹ́ sọ̀rọ̀ nípa àlàáfíà nítorí pé wọ́n ní àlàáfíà ni ògùn ọ̀rọ̀. Ni mo fi ń kí bàbá wa ògbóǹtarìgì oníṣègùn ìbílẹ̀ bàbá òkè o káàbọ̀ sórí ètò gẹ́gẹ́ bí ìṣe wọn. Ẹ jọ ẹ bá mi dárúkọ yín kẹ bá mi kí gbogbo àwọn èèyàn.
12: Mo kí ọkùnrin bẹ́ẹ̀ ni mo sì kí obìnrin. Èmi ọmọ yín olólùfẹ́ yín Taofik Ajiboro tí gbogbo àwọn èèyàn mọ̀ ní bàbá òkè o ló ń kí wa pé àlàáfíà Ọlọ́run kò ní fi gbogbo wa sílẹ̀.
11: Àmì bàbá òkè o, ẹ jọ ẹ má bínú o, ọ̀rọ̀ kan wà tí ẹ máa ń sọ tó jẹ́ pé kò fi gbogbo ara kò kí ń yé mi. Ẹ máa ń sọ wípé iṣan ni wáyà, iṣan ni wáyà. Wọ́n wò pé iṣan wáyà, báwo ni iṣan tó wà nù ara ṣé papọ̀ mọ́ nǹkan tá à ń so mọ́lé tá à ń pè ní wáyà? Ẹ jọ ẹ bá wa yànnà náà kí gbogbo aráyé kí wọ́n lè mọ ìtumọ̀ ọ̀rọ̀ ọ̀hún.
12: Ẹ ṣeun atọ́kùn lórí pa dáńpè ní iṣan ni wáyà nínú ara. Gbogbo wa náà la mọ̀ pé ní nǹkan kan ló so gbogbo ara papọ̀. Iṣan òun ló so gbogbo jointi wa papọ̀ mọ́ra wọn. Òun ló fà á tí a fi mọ dáadáa pé rẹ̀ pé iṣan ni wáyà nínú ara. Nítorí pé wáyà rèé kásù kan mọ́bì kan kájọ́ ìmọ̀ kan mọ́bì kan bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ iṣan tó wà nínú ara òun náà ló ṣe jẹ́ la fi ń pè ní iṣan ni wáyà nínú ara. So ìwọ tó bá wá ní ìpèníjà nípa iṣan inú ara ìwọ náà kọ dìdínlẹ̀ kọ gbọ́ ń tà ń sọ kọ́ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ kọ́ sì yọjú sí wa pẹ̀lú àgbẹ̀ Ọlọ́run yóò kó mẹ́.
11: Àṣẹ ó ṣẹ̀ṣẹ̀ wá yé mi wà yìí. Òun náà lẹ́yìn náà ti gbọ́ yan ẹ̀kọ́ kan nìyẹn o, fẹni tí ò bá mọ̀ iṣan ni wáyà nínú ara. Ẹ jọ máa bínú àìsàn iṣan ara yìí, kí ni àwọn nǹkan téèyàn máa rí bí ìpèníjà tí yóò fi mọ̀ pé lọ́mọkùnrin o òun ti lu ìgbàdí àìsàn iṣan ara?
12: Ẹ ṣeun atọ́kùn lórí àìsàn iṣan inú ara yìí, torí pé kì í dédé wá sínú ara ó láwọn kankan tó máa fà á. Àkọ́kọ́ nínú tó máa fa àìsàn iṣan inú ara fún ọmọkùnrin tó máa fa ìdákọ́lẹ̀ fún ọmọkùnrin tí kò ní jẹ́ kí ọmọkùnrin lè sojúsí ẹ̀ déédéé lọ́dọ̀ olólùfẹ́. Àkọ́kọ́ ńbẹ̀ òun ni pé ẹni tó bá ti ní àrùn gbajúmọ̀ rí tá à ń pè ní àtọ̀sí ẹ̀gbẹ́. Ẹlẹ́ẹ̀kejì òun ni ẹni tó ń bá obìnrin ṣeré lásìkò tó ń se aládà rẹ̀ lọ́wọ́. Abẹni tó jẹ́ sí pé a máa ṣèyọ bí ẹ̀mejì bí ẹ̀mẹta kílẹ̀ tó mọ́. Abẹni tó jẹ́ pé ẹ̀yọ tí ò ní jáde dáadáa tí ó máa jáde ṣeréṣeré. Àbí ń tá bá pàdé látara ilé ìgbọ̀nsẹ̀ gbogbo àwọn nǹkan wọ̀nyí a máa ṣe àkóbá fún iṣan inú ara. Tí nǹkan yẹn bá wà wọlé sínú ara àwọn ìpèníjà tí ọkùnrin lè rí a máa fa ń tánpè ní ìdákọ̀lẹ̀ fún ọmọkùnrin. Ìwọ ọmọkùnrin tó jẹ́ sí pé ní owó rẹ̀ tára rẹ̀ bá ti dìde láàrin ìṣẹ́jú kan sí méjì ara rẹ̀ ó ti wálẹ̀. Àbíwọ̀tọ́ tiẹ̀ nílé bá obìnrin rẹ̀ ṣeré bí ẹ̀mejì bí ẹ̀mẹta kílẹ̀ tó mọ́. Àbíwọ̀tọ́ tiẹ̀ rí pé ní ara tí o tiẹ̀ nígbére dáadáa dépò pé ó lè ṣe ojúṣe rẹ̀. Mo ní tọ́ bá ti mọ̀ pé ó ti ní ìpèníjà ń tá ń pè ní ìdákọ́lẹ̀. Mo ní kọ́ dìde lè kọ́ ọmọ bọ̀ wá bàbá bókè o ní top number 10A Oyekola Plaza níwájú Deeper Life Church ní Jákàndé Gate ní Ìsọlọ̀ Road ibẹ̀ ní bàbá òkè wà. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ bàbá òkè o 0809447143 0809447143 àbí 0802613442 0802613442 ọmọ ọdún mélòó ni ọ́? Ọtí ìjọ ọmọ 40 years, ọtí ìjọ ọmọ 50 years, ọtí ìjọ ọmọ 70 years tó jẹ́ pé láàrin ìṣẹ́jú kan sí méjì ọtí parí sẹ́ni. Mo ní tọ́ bá dọ́dọ̀ bàbá òkè o ìwọ náà mọ̀ pé ní Ọlọ́run bẹ lẹ́yìn bàbá òkè o tó sì ń bá wa ṣe láṣẹdọ́gba. Lórí ìdákọ́lẹ̀ tí mò ń sọ̀rọ̀ nípa yìí ó jẹ́ nǹkan tó ti ṣe èmi gan-an fúnra mi rí tí mo sì lo oríṣiríṣi nǹkan tí kinní yóò lọ yóò tún padà wá. Nígbà tó yá ni mo pàdé bàbá kan, bàbá yìí ló ṣètọ́jú àrùn ìdákọ́lẹ̀ ìfun mi lórí iṣan ara tí mo sọ ọmọkùnrin ìdọ́lẹ̀ yìí. Bàbá yìí ló ṣètọ́jú rẹ̀ fún mi. Òun ló fi jẹ́ sí pé ní gbogbo ẹni tó ń wá sọ́dọ̀ bàbá òkè o àwọn náà gbà pé Ọlọ́run bẹ lọ́dọ̀ bàbá òkè o ó sì ń bá wa ṣe láṣeyọrí pẹ̀lú àṣẹ lọ́dọ̀ Ọlọ́run ọba tó mú tiwa tó mu kúrò níbẹ̀. Mo nígbà pé tiẹ̀ náà ní ṣòro ṣe tí iṣan ara yìí to ba wa pe lara a ma damu okunrin be na ni a tun ma damu omobirin buwo to ja si pe ni o le rin dada o rin laarin seju kan si meji ko ti bere si ma mi elele abi ko ma rin gege bi eni ti bata fe boyo silesere ki sese ko ma fani so ka rin mo le ragbagbe ka ma rese gbe dada abi ko da bi gba ta tegun mole ka telese ko ma gan ni gogo ko ma da bi gba ti yan tegun mole elomi nbe owo mo gbon ni ese o mo gbon elomi nbe oko eyin ni o mo fa so elomi nbe ori o mo fo elomi nbe ese re o bere si wu elomi nbe oju re o bere si su ori fifo elomi o ni rorun sun dada ko sun laarin wakati meji meta ko ti laju kalele nkan yi o da monitor ba dodo baboke o pelu ase lodo olohun olohun o ba wa mu ko nibe ko si ni ba kana mo moni ko mo bore e mole e mo bora yin pa e dide le mo bo wa baba boke o ni shop number 10A Oye Kola Plaza ni waju Deeper Life Church ni Jakande Gate ni Isolo ni Eko ibe ni baba oke wa pelu ase lodo Olorun ti enu ni soro se
13: ami o baba oke o ta o foga kirin se ma lana Olorun ni je kirin se gbogbo awo okunrin te n gbo mi lasiko yo Olorun ni je lana okunrin mi wa tu je pe to ba ri ololufe re ara re o ti sare dide yo ti dabi pe den lo Jello to baba sumo lo bilu fere bayi a fi wo odo ba denu kole iru ki la fe pe leyi
12: e seun atokun te ri awon nkan te daru ko hun a npe kan ni idakole otoni dakole otoni rabeku otoni ojora otoni teso sugbon mete ta nkan omokunrin na ma da lamu idakole le nto mba obirin re sere yo se ndede to ye ko se sugbon ko ni lagbara lati se elekeji elekeji la npe ni arabeku laarin seju kan si meji ara re o ti wale eleketa la npe ni ojora ara re o dide keniyan fe bobirin re sere yo dabi gba to ranti nkankan ara re ti wale to ba ti wale o ti pare senu sugbon to ba dodo baboke o ani ero gbalode iyi ta ma fi sayewo ti wonu mo foju ri gbogbo nkan tin se ninu ara pelu ase lodo Olorun to ba dodo baboke o wa gba pe ni Olorun be lodo baboke o
13: Olorun be lodo baboke o eyin te n gbo nile loko eni t'Olorun ba ti fun ni ase t'Olorun de fun ni anfani lati ma fi tewete gbowo yan san iwo na ma ma ronu pe ma fe ni dola ma ma fo la dotun la tore lomi bo se n gbo wa bayi nisin aisan yi o ti pe lara re o e ma binu iyen gangan ni omu mi lo bi bere ti mo fe bere yi to ropolopo elomi ani a ohun ti lo gba ohun ti lo awo ohun ti lo koko baba sasun ko na lo n ja si mo o gba gbodo baboke o Olorun ti gbadura gege bi won se ma nso opolopo awon ti won lo ni won fun baboke o elomi bayi to ba gbe soro lo t'Olorun ba bi are yo ti wa dupe pelu awon ebun nla nla mo ni a lo sodo baboke o ohun to wa tenu mo na ni pe ati lo gba ati lo awo ati lo koko baba sasun ko na ni kini n to n fa ile ati pe kini ona abayo lati ma je ki nkan iko sele
12: esun atokun opolopo awon eyan ti won ti lo gba tan wa lawo Olorun nikan ma saba wa sodo baboke o pupo Olorun si ma fun wa lase yori nitori pe a ni ajegun kan ti a n pe ni ajegun adayeba ajegun adayeba yi baba to bi baba wa on lo ni ajegun yi nitori pe olode ni won ngba ti won wa bi omokunrin baba won so yi pe ni omokunrin to ba koko bi oni ko gbe ajegun yin le lowo on lo fi je si pe ni gbogbo eyan to n wa sodo wa Olorun ba wa se sugbon ajegun adayeba ta wa n pe gbogbo eni ta ba fun o sene ti o lo ti so pe ni Olorun o gbadura won
13: e tun ma nso nkan kan pe eni orisirisi ona ati ogun te fin koju aisan isanu ara e mo fe ke tun bo ba wa salaye
12: be ni e seun atokun ogun ta wa fin se iwosan fun anu ara 60 ati 5 ni ta n pe ni 65 on la ma fi se iwosan fun ara sugbon e lodo ti baba oke o emi ologun eyo kan to ma wo gba run tori be to ba dodo oke o a so fun dede ba se fe fun ologun igba to fi gba lase lodo Olorun ti wona ba lo wa gba pe Olorun be lodo baba oke o tesin si se bi bo se ko se
13: seyin na ti wa ri yato bayi opolopo eyan lo wa lori ere sugbon esin to siwaju ohun lo gba po kini baba oke o won ti pe ninu ka se ogun iwosan fun awon eyan lori aisan isara to nda olomokunrin laamu ko wa pin lori olomokunrin nikan olomobirin na ti won na ba nri orisirisi awon apere boya elomi ti alada re gan ti wa dede ma fi igbala re dola kan si baboke oni shop number 10A Oyekola Plaza niwaju Deeper Life Church. Mo ma nsalaye lore kore pe to ba je pe ona isolo ni won gbabo to ba ti deja kande bayi ka tori shop kini shop keji e ti ri plaza yen o tobi bayi niwaju Deeper Life Church ni ibe ni shop number 10 A wa iwo sha ti bere baboke o eye meji o kin je asha baboke o ilu mo nka ni won e le pe won sori ero bani soro lati mutali yin le tori ro ma npo nitori pe ibi to lo ba tin gbo adura opolopo eyan lo ma nfe lo be baboke o ki le fe so nipa ero to ma npo se ko se pe boya e ma nsoju saju pe eni to ba gbo ko boloku wa abi nkankan
12: gbogbo abakan na jo ni wa nitori pe to ba de meka aya to sira wa be yan ba se de ona la se mo se idane lo fa won yan to ra won yan ma po popo iwo na to ba fe wa tete dendele ko le ba tete wa laaro ati wa nbe latago mejo aro dagun mefa aro le
13: awon akosemose yin
12: be ni agbogbo awon akosemose wa na ni won wa nbe o ba gbogbo won pata apo nbe ti wa tire ni kaluku na si lo mo ise are ngba to ba dodo wa o gba pe olodun be lodo wa boke o tun si ba wa si
13: ameyi to dajuju ni pe bi baboke o bi awon akosemose se nda yin lo odo baboke o na ni e pada lo fi adaba eto ro si to rawon ni won pada da yin lo finally so mani ifoya pe akose mo je na ma ti mi si baboke o gangan funra won awon ni won da awon eyan lohun gba oju opo baboke o ko ma ko won lese kese 00944711430 08094471143 tabi 08022613442 08022613442 a o ni saiso taiso fi tanle lase olorun oba ejumare shop number 10 a oyekola plaza niwaju Deeper Life ohun la mi e o digba kana
14: arike rike emi lo de to roju koko bayi
9: oju le si se mo ti ma bo ede
14: ah emi ni mo se
9: eni ba ye bo se ni fun koko fun koko ye ni pe le so kidi le ka to wo busu yo ro pe ni se kidi lo to la se de le lan be ke o ke fe o ni ti to sa de da di ona se ti ka iwo mu bi ko lo to fe nu kan yi
14: ah ai sa ta ru ni mo se kan emi wa ni ti se ba o lo lu fe mi
9: se emi ni ma se so fun pe ka lo mu ju to ara yin bere ta o fa ga ma kari o o we mo gi baba o ki ehu
14: se lo we mi iwo na soro soke salaye bo se se fun baba o ke o ko ma rayo to gun ja le re fun lu ko je ope yi to ro mi goro ara tita je ara tita ara yuhu kipa o ma bo lese omo eniyan ko sun o se do ma se lo sere sere tabi to po la po ji isara to guni so baba oke o le lefo ji atura lori ike yi aisan tabi arun to fe da ni gule baba oke o kale si shop 10a oyekola shopping complex ladojuko Deeper Life Church Jakande Gate Egbero Isolo Ipinle Eko e pe 08094471143 08094471143 baba oke o elekogi debede

0: lọ́nà ìgbẹ́, lọ́nà ọ̀rùn, lọ́nà ìṣáájú, ọlọ́wọ́ bá mi dá kan ojú kan lọ. Ẹ gbọ́, torí bá kún, alábẹ́là àṣàtọ̀, tódò bá wá kún, òmùwẹ̀ là á pè o. Tó bá wá jẹ́ ti pé tó ta bá bà débi ká ṣètọ́jú ojú, kójú ó mọ́lẹ̀ ní kisin, kójú ó mọ́lẹ̀ rokoṣo. Ilé iṣẹ́ tọ́lọ́wọ́ bá mi dáde rẹ̀ fún, tí wọ́n mọ ìtọ́jú ojú. Ilé iṣẹ́ Òṣùlá Aba Eye Solution, àwọn gangan lọ́lọ́wọ́ bá mi rán. Àwọn lọ́lọ́wọ́ bá mi rán torí wípé ọlọ́wọ́ bá mi fẹ́ nìkan ṣe jẹ nìkan lọ. Àmọ́ mò ń bọ̀ ná mi ò dé, ẹ jẹ́ kí n dẹ́ka polówó ọjà. Ẹ kú.
1: Àti pariwo lọ́jọ́ tó ti pẹ́ pé wọ́n ń bọ̀.
2: Wọ́n ti dé o.
1: Bàbá gangan lẹ́mọ̀ bá tí ó máa dá
2: gbogbo ènìyàn lọ́hùn.
1: Ìṣòro èyíkéyìí ti ń kojú ìríran ẹ̀dá.
2: Yánà ó ti pẹ́ tàbó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀.
1: Ẹ ti náwó ó ti sùn yín. Ẹ ti fẹ́ gbà kámú.
2: A ò mà ní gbà kámú àbúrú.
1: Chronic infection ló ń jọ wá lẹ́nu tó ti wá dẹkọ lẹ́run.
2: Tó ń ṣe àkóbá fojú wa àbí
1: a ti ṣàyẹ̀wò.
2: Wọ́n ní àpọ̀jù ṣúgà ni ò jẹ́ kojú wo clear.
1: Ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta ti sòro ojú lè gbà wá.
2: Ní bàbá Òṣùlá léwu àti gbò fún tó fi lè kojú ẹ̀.
0: Bó sì jẹ́ gẹlẹ́lẹ̀ sí gbọ́hùn. Ẹ̀yin ẹ pé bàbá sórí nọ́mbà yìí, bóyá ẹ̀yin fẹ́ lọ bá wọn ń bisẹ́ wọn. Ẹ wá wò wípé kẹ́ ẹ má bàa kó sọ́wọ́ àwọn tí ó mọ fà yín. Ẹ̀yin ẹ pè wọ́n sórí nọ́mbà yìí kẹ́ ẹ tó lọ. 091-57-58-9016 091-57-58-9016 tàbí kẹ́ ẹ pè wọ́n sórí 070-38-61-5168 070-38-61-5168. Kó tó di pé òun ó tẹ̀síwájú, ẹ jẹ́ sáré sọ̀rọ̀ bàbá kan tọ́lọ́wọ́n bá mi gbàdúrà ẹ̀ látọ̀dọ̀ bàbá wa bàbá Òṣùlá. Arákùnrin àwọn ọmọ rẹ̀ ń bẹ nílùú Òyìnbó. Ẹyin bí kójú dédé máa sú, ibẹ̀ ló ti bẹ̀rẹ̀ díẹ̀ díẹ̀ tó fi di pé bàbá yìí ò ríran mọ́. Wọ́n ti gbé káàkiri lórílẹ̀-èdè Nàìjíríà fúnra rẹ̀. Wọ́n ti lọ gbá àìmọye ilé ìwòsàn ni wọ́n ti gbìyànjú. Wọ́n kàn náwó orí àtù náà ni gbogbo ẹ̀ bọ́ sí. Làwọn ọmọ bá wò wípé àwọn ò lè wo bàbá àwọn níran. Òun ló mọ báwọn ṣe délùú Òyìnbó. Wọ́n ní kí bàbá ọmọ bọ̀ nílùú Òyìnbó. Ṣé kí n má tàn yín? Gbogbo bí wọ́n ṣe gbìyànjú tó, ojú kan náà ló padà já sí. Bàbá ò ríran o. Òun ni wọ́n bá dá bàbá padà sí Nàìjíríà. Bàbá ti gba kámú pé tọ́. Wọ́n lọ́wọ́ bá mi ṣe kọ́ pé òun ó lo ìgbésí ayé òun tó kùnú. Ọ̀rẹ́ bàbá ìkan ló wá lọ́jọ́ kan ló wá wò wípé a lè máa bá a lọ báyìí. Òun mọ̀ mọ́ bìkan. Tẹ́ ẹ bá níwò wípé ẹ ti náwó ẹ jẹ́ àjọ débẹ̀. Bàbá yìí kọ́kọ́ wò pé gbo ló tún fẹ́ dàbí gbogbo ibi tóun ti lọ. Àmọ́ fọkàn kan pé òun ò fẹ́ gbó ọ̀rẹ́ òun lẹ́nu. Bàbá yìí tẹ̀lé wọn. Ó di iléeṣẹ́ Òṣùlá Aba Eye Solution. Nígbà tí wọ́n débẹ̀, wọ́n bẹ̀rẹ̀ ìtọ́jú. Bàbá tó ti ń rí bí ọyẹ́ tẹ́lẹ̀. Bàbá tó ti ń rí kùrukùru tí ò ti ríran mọ́. Nígbà tí wọ́n dọ́dọ̀ Òṣùlá Aba Eye Solution, ọlọ́run ọba mi padà gbàkóso. Tẹ́yìn náà bá nírú èèyàn bẹ́ẹ̀ nílé. Tẹ́ ẹ ní láyìíká yín tí wọ́n ti náwó. Ẹ má jẹ́ kọ́rọ̀ wọn sùn yín o. Ẹ máa mú wọn bọ̀ ní iléeṣẹ́ Òṣùlá Aba Eye Solution. Bàbá ò mọ fẹnu ara wọn sọ àdírẹ́sì ibi tí wọ́n wà.
3: Fún àǹfààní gbogbo ẹ̀yin tẹ́ ń sọ pé bàbá Òṣùlá gangan lẹ fẹ́ rí. A wà níbi ìpàtẹ ẹ̀sìngun tí ń lọ lọ́wọ́lọ́wọ́ ní ìlú Ẹ̀pẹ́. Níbi gbogbo tẹ́ ẹ bá ti ń bọ̀, tẹ́ ẹ bá ti bọ́lẹ̀ ní Ẹ̀pẹ́, ẹ sọ wípé kan máa gbé yín lọ sí Recreation Center. Níbi ìpàtẹ ẹ̀sìngun tí ń lọ lọ́wọ́lọ́wọ́ ńbẹ̀. A pọ̀ ńbẹ̀ o. Tẹ́ ẹ bá ti wọnú ọgbà Stand 6 ni mo wà o. Ẹ rí pé ẹ rí Stand 6 kẹ́ ẹ tó wọlé o. Ẹ ní bọ́ sọ́wọ́ lọ́wọ́ o. Olú iléeṣẹ́ wa wà ní Ìkòròdú. Níbi gbogbo tẹ́ ẹ bá ti ń bọ̀, ẹ bọ́lẹ̀ ní Agric Bus Stop. Ẹ sọ pé ẹ ń lọ sí Asọ́lọ̀. Ilé epo tó dojúkọ Asọ́lọ̀ Bus Stop yẹn gangan. Street tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀, Odò Arawa Street, No. 30. ebiro sula ba nbe ile ise wa tun wa ni ifo e bo le ni first park bus stop ni ifo e gbe okada e so pe nlo si odo baba osula ni Jokson Abata te ba ti debe e ti ri bana wa nta nbe a tun wa ni ikeja long nbi gbogbo te ba ti nbo e bo le ni ladipo bus stop ni ikeja long e ti ri ilepo majok ni bi bridge elese yen shopping complex to wa legbe re magnet shopping complex magnet shopping complex ni block 125 e ti ri banawa ni entrance ibe ebero sula aba
0: eh e pe won sori number 091 57 58 9016 091 57 58 9016 tabi ke pe won sori 070 3861 5168 070 3861 5168 egbo iwo to ba ti gbianju gbianju to ti lo kaakiri o ti lo gba o ti lawo nipa oro olojude yi to ti wa fe ma da bi pe o ti nsu wa e o ti dodo eni t'Olorun oba mi fi ran e ti dodo eni to moju leja re ni o anise mo si tun tenu mo tori pe ohun to ba dani loju a fi gbaya ni gbogbo awon ti won ti wa sile ise osula aba eye solution gbogbo won lori gbala ari daju le yi je o e bo ti jenu e je nde ka polowo oja na mo nbo o
4: àwọn àgbàbọ̀ wọn sọ pé igi gogoro má gúnmi lójú àtòkèrè láti ń lọ àmójútó ìrìnrìn ẹ̀dá ṣe kókó ṣe pàtàkì kí ọlọ́run ọba má gba òde ọ̀sán lọ́wọ́ kó wa wà nbá mi ẹ̀ pọ̀ tí o bá wá ń ṣe àkíyèsí èyíkéyìí àpẹẹrẹ àìṣedéédé nípa ìríran rẹ tètè dìde fúyà kó tó pẹ́ jù ó ṣeé ṣe kó o ti nọ̀gbàrá nọ̀gbòrò tí wọ́n ń pe ìṣòro àìṣedéédé ìríran rẹ lórúkọ oríṣiríṣi má tún fà kókó ṣòfò mọ́ tó o bá ti ń rí àpẹẹrẹ àìṣedéédé lórí ìlera ara rẹ tètè sọ síta láti lè jàjàbọ́ tó bá wá rí bẹ́ẹ̀ máa bọ̀ lọ́dọ̀ Osula Herbal òtítọ́ inú àti ìbẹ̀rù Ọlọ́run ni wọ́n fi ń ṣiṣẹ́ tiwọn kò rú dúró.
0: Ìwọ ti ń rí bí ọyẹ́ tàbí o ti ń rúkùrúkùrú ojú ń léwó ó ń tàbà ìbáyí àbí irú orúkọ tó wù kí wọ́n lè máa pè fún ọ àbí ẹ̀yìn tilẹ̀ ti fẹ́ gbà ká mú ẹ má mọ̀ gbà ká mú aburú ẹ má gbà ká mú tí ò dá o adìyẹ tí ò tí ì kú ó sì lè jàgbàdo ẹ tètè dìde ńlẹ̀ ẹ máa bọ̀ nílé iṣẹ́ Osula Herbal Eye Solution bàbá gangan ń bẹ pẹ̀lú mi nílé agodo ẹ̀yìn tó bá yá ẹ gbóhùn wọn o èmi ń sọ fún yín pé tó bá jẹ́ ti ká sọ̀rọ̀ nípa ojú olókìtì bí ọ̀bọ wọn ò sí inú igbó kòkòrò tí ó sì tàwó bí aláǹtakùn ẹ má jẹ́ ń tàn yín àkọsẹ́ ní òṣè o màá tó tú bàbá sílẹ̀ tẹ́ ẹ gbọ́ wìnrìnwìnrìn lẹ́nu wọn kẹ́ ẹ lè mọ̀ pé lórí ọ̀rọ̀ olójúdé yìí àti gbogbo àwọn àìsàn tó ń fa sábàbí rẹ̀ bóyá àkọ̀nọ́run ni o àpọ̀jù ṣúgà ni o àbí àrùn ìbálòpọ̀ ọlọ́jọ́ pípẹ́ tó ti wá dàgbà tó ti di chronic infection tó ń bẹ́jẹ̀ wọ́ káàkiri nínú ara ó wọ́dápá ó kóbá apá ó wọ́dẹ́sẹ̀ ó kóbẹ́sẹ̀ ó ti gba oorun lójú ẹlòmíì ó ti jẹ́ kí ìfúnpá ẹlòmíì ó ga ẹlòmíì ṣe ni ó máa mí gúlegúle tẹ́lòmíì bá rìn díẹ̀ wọ́n á sinmi láì mọye ìgbà lójú ọ̀nà ẹ wò ó mò ń bọ̀ ná ẹ jẹ́ ká fẹsẹ̀ rajó díẹ̀ ẹ kú kalẹ̀

tó igi rogorogo igi dá ọ̀pẹ́ nànànà ọ̀pẹ́ tẹ̀ àgbàyẹ̀wò ní bàbọn èbó jẹ́ àwa ò ní dá a ò ní tẹ̀ o ayé wa ò ní bàjẹ́ ẹ káàlẹ́ kàtó fọ̀ a mọ̀ súnmọ́ oṣù bàbàbà òun náà tún ti ń tẹnubodò lọ díẹ̀díẹ̀ eré àánú àtayọ̀ ni ó bà sẹ́ẹ̀dẹ̀ gbogbo wa ẹ káàlẹ́ mo kí wa tẹ̀ṣọ́ tẹ̀ṣọ́ mo kí wa tológun tológun ní gbogbo ibi tí atẹ́gùn ìkànnì tó ń fẹ́ dé pé ẹ kú dédé àkókò yìí mo kí wa lóbìnrin lọ́kùnrin lọ́mọdé àtàgbà oyún inú àṣẹ ẹ̀bí gbogbo apáta ni mo kí ogunrégé lẹ́tọ̀ ètò ni ogunrégé ìkànnì ìfẹsowápọ̀ táyé mọ̀ sí bond 92.9 tó kalẹ̀ sí number 1A adékúnlé fàjùì road ìkẹjà nílùú èkó dra nbí nbẹ ní bond fm kalẹ̀ sí tá a ti ń dábí ẹdùn tá à ń rọ bí òwe lórúkọ gbogbo àwọn lọ́gàá níléeṣẹ rédíò yìí lórúkọ olóòtú ètò yìí alhaji abdulrasheed akọláwọlé bákàrè tí gbogbo ayé mọ̀ sí àròyé dowó lórúkọ wọn mo fi ń kí wa o lórúkọ àwọn náà la mojú ẹ̀rọ àwọn la kéde ètò tí wọ́n pè mí wọlé àwọn ẹlẹ ti ń gbádùn látàárọ̀ lórúkọ gbogbo ikọ̀ ètò ogunrégé nìkànnì yìí mayowa adédèǹbù ghana boy lórúkọ ọlámilékan alàgbé àwàdà kẹrẹkẹrẹ lórúkọ títílayọ ìlúdi ní ẹni ìtàn adédọyìn mò ń kí wa lórúkọ àbíkẹ akéwì àbíkẹ oníbàtà ọtúnba bẹwàjì adékúnlé lórúkọ tèmi onígbọwọ ló lẹtọ ètò ló lonígbọwọ ojú lonígbọwọ orí gògóńgò lonígbọwọ ọnà fún àtàǹpà kò ní sonígbọwọ ìka bàbá wa alhaji tajudeen àfọlábí tí gbogbo ayé mọ sí alhaji success àsúmọba níwọn ẹgbẹ jájìnà sọba níwọn ẹgbẹ fàrọba fínlọba ń pa bàbá ẹka alẹsà ẹkọ àfọmọnìyàn ṣe ẹkọ ẹtọ ìlú àwọn ọlọ́run bá gbé kalẹ̀ sílé àdúà success prayer center tó wà ní nọmba 30 ìsọlọ ìjẹgun road 5 junction àdójúkọ disqua plaza ńlá gàgàrà yẹn níjẹgun ibikíbi tẹ́ ẹ bá ti ń bọ̀ ẹ bọ́lẹ̀ ní 5 bookstore bẹ́ẹ̀ bá ti bọ́lẹ̀ nọmba 30 ìsọlọ ìjẹgun road ní 5 bookstore yẹn o ẹ rí ilé ìtajà disqua plaza ẹ dúró síwájú ẹ ẹ wọ ọkàn yín ẹ rí àkọmọ̀nà bánà ńlá success prayer center tó wà nbẹ success therapy ẹ sọdá síbẹ̀ àbíkẹ́ ẹ̀yà wọlé nọmba tẹ lè fi bá alhaji tajudeen afọlábí success tẹ fi bá wọn sọ̀rọ̀ màá fún yín tó jẹ́ pé àwọn fúnra ara wọn ni wọn ó gbé.

0: Ọlọ́run lalagbara lóòótọ́. Ó tún fi àṣírí agbára sọ́wọ́ àwọn kan tí wọ́n fi ń tú àwọn èèyàn sílẹ̀ lọ́wọ́ èdè ogun ayé àìsàn àtààrùn. Alhaji Tajudeen Afolabi success. Àjẹbí ni kì í ṣe àwòkọ́ṣe. Ó ti lé lógójì ọdún tí bàbá yìí ti ń fi agbára àdúrà yanjú ìṣòro pákáleke ọmọ ẹ̀dá lókè èèpẹ̀ láti ilẹ̀ yìí tó fi dókè òkun. Àwọn tó ti lọ ṣàdúrà ń bẹ̀ ló lè ròyìn. Ọ̀rọ̀ ẹ̀sìn kọ́ leléyìí o. Yóò jẹ́ kí wọ́n ké pe Ọlọ́run ọba Àláà fún ọ lẹ́sẹ̀kẹsẹ̀ kó rí ọ̀nà àbáyọ kọdún tó parí. Alhaji Tajudeen Afolabi success wà ń kalẹ̀ ní gbogbo ìgbà. Ẹ̀yin tẹ́ ẹ máa kó wọn jọ tẹ́lẹ̀tẹ́lẹ̀. Wọ́n tún ti wà láàyè ńlá ní dojúkọ Disco Plaza, Fire Junction, Ìjẹ̀gun, Lagos. 1,000 naira péré owó káàdì ni kẹ́ ẹ máa mú bọ̀. Kó bá bàa di wọ́ọ̀lù kọlù, ẹ tún lè pè sórí 08122257699 tàbí 08035636256. Láìpẹ́ láì jìnà, alhamdulillah ni yóò gbẹ̀yìn ọ̀rọ̀ tiẹ̀ náà. Amina.
1: Ẹ kúkú pè wọ́n ṣóyé báyìí kí pé ẹ fẹ́ rà iyekíye tẹ́ ẹ bá fẹ́ rà bóyá mẹ́rin ni o bóyá mẹ́ta ẹlòmíín rà ránṣẹ́ sáwọn ọmọ ẹ̀ lókè òkun ẹlòmíín rà ránṣẹ́ sọ́kọ ẹ̀ nídàálẹ̀ ẹ o ẹ kàn sí Alhaji Tajudeen Afolabi success ẹ jẹ́ ń fún yín ní nọ́mbà tẹ́ ẹ lè fi pe Alhaji success tó jẹ́ pé direct nọ́mbà àwọn fúnrara wọn ni wọ́n ó gbé yálà kó jẹ́ lórí WhatsApp ọ̀yà o ṣe ti mú báírò àtìwé ṣe ti mú fóònù yín 08122257699 ẹ gbọ́ dáadáa 08122257699 àbíkẹ́ ẹ pé 08035636256 08035636256 ọ̀dọ̀ Alhaji Tajudeen Afolabi success o ni yóò jà sí tẹ bá ti pe àwọn nọmba méjèèjì yẹn. Eré ayé àgbọ̀ sọgbọ́n talẹ̀ yìí ẹ̀kọ́ wà ń bẹ̀ o ẹ̀kọ́ wà ń bẹ̀ ó ṣeéṣe kẹ́ ẹ ti gbọ́ rí àbí kí wọ́n ti sọ létí yín rí ẹ̀gbọ́ eré ayé àgbọ̀ sọgbọ́n agbára ti ń bẹ nínú ahọ́n agbára ti ń bẹ nínú ọ̀rọ̀ àbí ká kúpọ̀ kan pè ní àṣẹ ọ̀rọ̀ eré ayé àgbọ̀ sọgbọ́n talẹ̀ yìí àṣẹ ọ̀rọ̀ ọ̀rọ̀ ìpele mẹ́ta ni ọ̀rọ̀ tá a sọ síta táyé gbọ́ ọ̀rọ̀ tá a sọ síta táyé ò gbọ́ ọ̀rọ̀ tá a sọ sínú tó jẹ́ pé inú la fi sọ èèyàn lè ṣépè fún èèyàn kó sọ síta káyé gbọ́ pé lágbájá ń lo ṣépè fún èèyàn lè ṣépè fún èèyàn kẹ́nìkankan mọ́ gbọ́ kó sì sọ síta èèyàn sì lè finú ṣépè fún èèyàn àṣẹ ọ̀rọ̀ eré ayé yìí lálẹ́ yìí àwa abiamọ lọ́kùnrin lóbìnrin ló bá wí abiamọ lọ́kùnrin lóbìnrin pàápàá jùlọ lórí àwọn ọmọ wa ẹ̀kọ́ ni o àwa tá à ń gbé ọmọ lọ́wọ́ kò bá àjọmọ oṣù kan kò bá àjọmọ oṣù mẹ́ta kò bá àjọmọ ọdún kan àwọn tí wọ́n máa ń sọ wípé ọmọ yìí ọmọ mi ni ọ̀fẹ́ o ọmọ yìí ìyàwó mi ni o ọmọ yìí ọkọ mi ni o ẹ mọ̀nà o àṣé arábìnrin kan bẹ tó jẹ́ pé ńgbà tó wà lárògbó wọ́n ti kàn án mọ́ ẹnìkan ní fífẹ́ tó jẹ́ pé àṣẹ ọ̀rọ̀ yẹn wá ń tẹ̀lé káàkiri ó tó wá débi tí àdúrà rẹ̀ ti gbà kí wá ni tó ṣẹlẹ̀ tẹ́ fìjọ kẹ́kọ̀ọ́ tá a fìjọ kẹ́kọ̀ọ́ lálẹ́ ìmọ̀ pọ̀

0: Ọlọ́run lalagbara lóòótọ́. Ó tún fi àṣírí agbára sọ́wọ́ àwọn kan tí wọ́n fi ń tú àwọn èèyàn sílẹ̀ lọ́wọ́ èdè ogun ayé àìsàn àtààrùn. Alhaji Tajudeen Afolabi success. Àjẹbí ni kì í ṣe àwòkọ́ṣe. Ó ti lé lógójì ọdún tí bàbá yìí ti ń fi agbára àdúrà yanjú ìṣòro pákáleke ọmọ ẹ̀dá lókè pẹ́. Láti ilẹ̀ yìí tó fi dókè òkun, àwọn tó ti lọ ṣàdúrà ń bẹ̀ ló lè ròyìn. Ọ̀rọ̀ ẹ̀sìn kọ́ leléyìí o. Jẹ́ kí wọ́n ké pe Ọlọ́run ọba àlá fún ọ lẹ́sẹ̀kẹsẹ̀ kó rí ọ̀nà àbáyọ kọdún tó parí. Alhaji Tajudeen Afolabi success wà ń kalẹ̀ ní gbogbo ìgbà. Ẹ̀yin tẹ́ ẹ máa kó wọn jọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀, wọ́n tún ti wà láàyè ńlá ní dojúkọ Disco Plaza, Fire Junction, Ìjẹ̀gun, Lagos. 1,000 naira péré owó káàdì ni kẹ́ ẹ máa mú bọ̀. Kó bá bàá di wọ́lù kọlù, ẹ tún lè pè sórí 08122257699 tàbí 08035636256. Láìpẹ́ láì jìnà, alhamdulilayi ni yóò gbẹ̀yìn ọ̀rọ̀ tiẹ̀ náà. Amina.
1: Ẹgba nọmba yìí tẹ́lẹ̀ fi bá Alhaji Tajudeen Afolabi success tẹ́lẹ̀ fi bá wọn sọ̀rọ̀ 08122257699 ẹgbọ́ dáadáa 08122257699 tàbí 08035636256 08035636256 Gbà tó dinú oṣù kọkànlá ọdún 2024 wọ́n ṣe ìyàwó yẹn, kódà torí pé ó jẹ́ àkọ́bí táwọn àbúrò rẹ̀ méjì sì ti wà, èyí tó ti wà ilé ọkọ, èyí tó ti gbéyàwó sílé, inú wọn dùn pé àǹtí àwọn ṣe ìyàwó, wọ́n ṣe dáadáa. Àbúrò bàbá rẹ̀ kan ló jókòó níjòkó bàbá ìyàwó lọ́jọ́ náà. Ẹ̀yin ọmọ Nàìjíríà, ègún àti àṣẹ ọ̀rọ̀ kò kéré o nínú ìgbésí ayé ẹni tí ègún bá ń dà láàmú tàbí àṣẹ ọ̀rọ̀ ń dà láàmú. Àwọn ègún mọ́ lọ́kọ, ègún mọ́ jókòó lé ọkọ, ègún mọ́ fẹ́yàwó sílé, ègún mọ́ tẹ ìlú òyìnbó, ègún mọ́ bá wọn kọ́lé, ègún mọ́ bá wọn lo mọ́tò. Ègún oríṣiríṣi bẹ́ẹ̀ lọ wà. Ègún àìrọ́mọ bí ó ń bẹ̀, ó wà bẹ́ẹ̀. Ègún àjogúnbá, ègún tí wọ́n fi táyé fi àṣẹ ọ̀rọ̀, tí wọ́n fi pàṣẹ rẹ̀ sínú ayé èèyàn, ó wà o. Ara tí a fi gbétò ìkàlẹ̀ rèé, ṣùgbọ́n lómi ò mọ̀ pé ègún ní ń jàun. Ọ̀pọ̀lọpọ̀ ló wà nínú ìṣòro, ọ̀pọ̀lọpọ̀ ló wà nínú àhámọ́. Kò dìgbà tí wọ́n bá tìyàn mọ́ police station, àhámọ́ ayé ń bẹ̀, àhámọ́ ayé spiritual cell wà, spiritual prison wà. Nígbà tó dinú oṣù kẹrin tó yẹ kí ìgbéyàwó yẹn ó pọ̀ṣù mẹ́fà, kò tí ì sóyún bẹ́ o, débi tí ó sọmọ ń bẹ̀ o, jẹjẹ́ mọ̀ pé ìgbéyàwó yẹn túká ní April 2025. Ilele kò ṣe é máa gbọ́, kò ṣe é sọ. Àmúmọ́ra èso inú ẹ̀ kú. Irú ilele ó kó kúrò níbi tó ń gbé, ó dìídì kọ̀wé sí iléeṣẹ́ tó ti ń ṣiṣẹ́ pé kí wọn ó gbéhun òun fẹ́ gba transfer torí ìtìjú. Kò gẹ́ẹ̀tì ara rẹ̀ o. Ẹ̀yin ẹwu ẹni tó ti dúró pẹ́ kó tó jàjà rọ́kọ ilé yìí, kó tó jàjà rí ìgbéyàwó ilé yìí ṣe, tó tún wá di pé ìgbéyàwó yẹn wá túká. Èdè àyédè ni o. Àfi bíi pé wọ́n ní bíi pé wọ́n fi àwọ̀n bo ọkọ lójú, tí àwọ̀n yẹn wá kápò lójú ẹ̀ ló ṣe da ìgbéyàwó yẹn rú, wọ́n rí yanjú. Ìrònú yẹn ló wà títí tọdún 2025 ti tán. Àbúrò ìyá rẹ̀ kan lọ́wọ́ pè é, lọ́wọ́ á sọ fún pé làgbàjá tẹ́sìn bá dání àátùnkùn ni. Ṣé òtún wá rẹ́nì kankan pè ọ́ leyin igba yen ni abi bawo abi wo lo gba abi wo lo setan oni kini down dro ohun setan ṣugbọn to won ateyan bajo to won atokunrin bajo rin ajo ife laarin bi osu kan ti keji yo tun daru nigba to wa dinu osu keji odun 2026 ta wa yi ni won wa mu rin ajo ajo ajo to ni tumo se mo wi pe ori ti o ba gbe ni gbe alawore ko ni ara ta fi gbe to yi kale re ti ma waye layajo oru eni bayi wi pe ibi ti tene kan pari si ibe ni ti tene kan ti bere sise ajo sise adua awon ibi to nlo a so pe won mo se a so po lohun o pe won a so pe ko ye won ṣugbọn sebe ladua re o ti gba sa sebe loro re o ti gbo won wa mu rin ajo irin ajo ti won mu rin leyin fi lanfani lati gbo lori eto yi lale yi temi otun ba be wa ji fi wa nso fun yin pe ka kiye sara jeje mo pe ngba tomo yi wa tomo birin wa ni kekere ase ore baba re kan mo npe ni yawo mi yawo mi yawo mi nigba to wa ni kekere ni o to ngan o ti igbon bi omodun meji ti won fa ntete ti sin ti won gbe lowo gbe lo gbe bo lore baba re kan ti mo nso pe ah yawo mi ko ah o wa nule yawo mi o kimi ni ore baba re se mo pelu mi mo fi nsawada be elomi omo sawada iya agbalagba mi yo mo pe omo kekere omo odun kan omo odun meji ni oko mi iyan kere o awon mi o tun mo fi omo won foko lomo ti o ti igbon ti o ti dagba ti o ti mo nkan kan won mo so pe ah iyawo wa ni o omo wa ni ofe a mo dana jo ni ka kosu wa awon ase oro omo nwa ninu igba mi eni to ba tin pe omo yin ni yawo ohun e tete so fun ni to npe ke se yawo yin o en ti ba tin pe omo yin ni oko mi e tete so fun won pe ke so ko yin o e jo dagba olohun pe se opo ti e adori e fun oran yi lo jeyo to jade ninu iwadi ti won se farabirin pe iya re nko o lo wa e pe mama yin wa ni won so fun mama pe mama ngba to mo yin wa ni omo birin wa ni kekere tani mo da sa pe yawo mi yawo mi yawo mi won ronu lo ronu bo leyan ose bi meji ni aye ranti pe ore baba re kan mo npe ni yawo ohun yawo ohun gba to wa ni kekere baba ti ku ore baba re ti ku ah ase tori e lawon okunrin o fi duro ni gbese aye e gbogbo e na koloko orun o gbogbo e koloko orun o Olorun to wa se ki won to wa gbianjo ajo farabirin to na fi wa di eni ti bi mo se n ba yin soro yi won ni ko mo se yawo alariwo be ni e wo koni ju bayi lo eko to wa nbe meji ni o e mo gba ki won mo pe omo yin ni yawo mi abo mo yin okunrin ni oko mi tori pe o se se ko mo la nfani lati pade iru alajo ti wa asiri oro be o fi tu koni ju bayi lo fun tale yi lori eto yi koni ju bayi lo loruko gba awon ta jo seto loruko lootu eto yi loruko amoju ero lemi otun ba be waji adekunle fi so fun yin pe o di jo mejo ta tun pade 0705224252 0705224252 le le fi ba mi soro o ki wa pe o re lasun ala

kɔgya bɛ ɛyɛ lulu fɛm lehyɛ bɔnɔ fɛm naade so dɔtnae woda bi kima daado abɛɛkɔ fun gbu awon ti won fɛran barista ati lehyɛ bɔnɔ fɛm lapapɔ ṣùgbọ́n a máa múra láti lọ fẹ̀gbẹ́ lélẹ̀ báyìí torí ìdájọ́ ọ̀la náà tún ni ká tún jí láyọ̀ àti àlàáfíà torí dédé aago mẹ́rin ní kogo náà láti láǹfààní láti padà sórí afẹ́ pẹ̀lẹ́ mi ò bá gbà á pẹ̀lú àṣẹ ọlọ́run èmi àti yín a fìhà lélẹ̀ lálàáfíà ohun rere tá a fẹ́ yóò sì bá wa jí yóò bá wa kalẹ̀ mọ̀nṣá ọláwọ́bíjá irọ́ sólo láì nígbà tá a bá fi jí lọ́la ìṣòro ayé wa yóò ti bá a lọ pẹ̀lú àṣẹ ọlọ́run ẹ jẹ́ nígbàgbọ́ níyìn tó péye ní o ká mọ̀ pé ọlọ́run bá nìkan náà lórí ìṣeun gbogbo ká sì nígbà pé ohun tí ayé ọlọ́run lè ṣe kò sí àfi tí wàá fẹ́ ṣe é nìkan lókun ní báyìí máa dánu dúró báyìí pẹ̀lú ìyọ̀ǹda yín àti àwọn aláṣẹ iléeṣẹ́ yìí náà ká fi lè pàdé pẹ̀lú ògo ọlọ́run ní àárọ̀ kùtùkùtù ní ìdájí ọ̀la èmi náà lọmọ yín ọ̀rẹ́ yín lólùfẹ́ yín nurudeen salawudeen legit ni gẹ́gẹ́ bí àṣà mi ẹ jẹ́ àsùn kárùn-ún ti pa gbogbo ná ní ìtòyẹ ẹ ṣeun.